0: ọkùn wọn yàbò tí tí tí wọn jẹ́kí bá iléeṣẹ́ ọlọ́pàá wá ń sọ báyìí látẹnu ẹni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ ọ̀hún ìyá ẹgbẹ́ tus ǹwájú ogun ló ṣàlàyé wípé àwọn ti fọwọ́ sí kún mú àwọn bíi mẹ́rin dín ní àádọ́ta torí lánàá ni wọn lẹ́nu kété ń jọ jẹgun tí ìṣẹ̀lẹ̀ náà ṣe tí wọ́n ti bu àwọn gbọ́ ni àwọn òṣìṣẹ́ àwọn ti kan síta tí wọ́n sì ti darí pé ó yẹ ìwádìí ní finifini wọ́n lọ gbọ́n ọnú àti ẹ̀kọ́ àti òye tí wọ́n ní láwọn owó leléyìí kí ló rí lábẹ́ tó fi wọrú ọwọ́ bí irú àpálápàá wọlé léyìí wọ́n ní ṣùgbọ́n ní báyìí ọwọ́ àwọn ti tẹ àwọn mélòó kan nínú wọn níbẹ̀ náà ni wọ́n ti wá ń sọ pé gbogbo eléyìí kò yẹ kó máa ṣẹlẹ̀ pàápàá lára àwọn tó tún sọ̀rọ̀ ní ìpínlẹ̀ ẹ̀bẹ́ wọ́n ni pé ó bo ẹnu àtẹ́lu ọ̀rọ̀ náà pé eléyìí ò da tó láti máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹni tó fi jẹ́ ìjẹgbà kan rí jẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè yìí ìyẹn Radofos wà fún aṣòfin ẹni ọ̀bẹ́ni àtẹ́lu pé eléyìí ò da tó bákan náà ni ẹnjínà Ṣèyí Mákindé lómìnira ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni pé ọ̀rọ̀ yóò da tó torí pé kò yẹ kí rẹ̀ máa ṣẹlẹ̀ ọkùnrin ọlọ́pàá ẹrú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àmọ́ wọ́n ní ní báyìí báyìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọn ti lọ síta láti sọ sọ́wọ́n wọn ti mú yìí wọ́n sì ṣiṣẹ́ ìwádìí síwájú bákan náà ni ẹni tó jẹ́ fún ìjọba ní ìpínlẹ̀ Benin ó wá ń sọ fún àwọn tó jẹ́ ipò ẹbọ ni òbí wípé ẹ̀sọ̀ kankan nígbà àwọn òṣìṣẹ́ lára àwọn tí wọ́n kọlù yóò ní ẹjọ́ afẹ́kẹ́ dárúkọ ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ẹ mọ̀ ẹ dárúkọ ẹ̀ kẹ fi fọ́nrán ẹ̀ síta káwọn ẹlẹ́bẹ̀ẹ́ tó nípa àwọn orípẹ́ eléyìí kò yẹ kò tẹ̀ pọ́síbù láti ṣẹlẹ̀ torí pé iṣẹ́ tí wọn ọ̀bá ẹni òfin jẹ ìjọba ò lè ní pé kọ́ máa gba yín kọ́lọ́nà torí pé ẹ lọ̀bì kan inú bẹ́ẹ̀ vangard wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà ó pọ̀ nbẹ́ ṣùgbọ́n torí pé díẹ̀ là mú bẹ̀
1: ó dá ǹjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn ti dì ńbẹ̀ ni mọ́ náà ni mo ṣì wà láàárọ̀ yìí ní ojú ìwé kẹta ìwé ìròyìn náà ni o ibẹ̀ ni mo ti fẹ́ mú ìròyìn pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ nílùú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ ẹnu fún iṣẹ́ takuntakun eléyìí ti ba láti ìgbà tí wàá bá ti gba ọ̀pá àṣẹ ìyún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó wà ní inú ìwé ìròyìn ti The Guardian wọ́n fi ẹ̀ múlẹ̀ mẹ́ wípé tọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ sọ wípé àwọn èdè Nàìjíríà níṣe làbá máa fi wíbarò tá a bá máa fi owó lọ́ra búrẹ́dì lọ́ra búrẹ́dì tó bá jẹ́ wípé ẹni o ẹbí ẹn ti kọ́ gangan nu wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ pé tó bá jẹ́ wípé ààrẹ ti ààrẹ lọ tiẹ̀ ṣe pé bóyá káwọn oníṣùúrù díẹ̀ káwọn tó kéde wípé tọ̀ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù ó ti lọ kò sì lè padà mọ́ wípé tó bá jẹ́ pé ààrẹ lè lọ aró díẹ̀ ni ìdààmú yìí nǹkan là bá máa sọ wọn ni tó bá jẹ́ wípé àṣìràró lórí ọ̀nà àti mú ìpadàbọ̀ sípò bá ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọn ni nǹkan tá a bá tá à ń sọ yìí wọn ni orin míì ńlá mú bẹnu tá a bá ti mọ kọ o ẹni tó jẹ́ mínísítà fún nǹkan àlùmọ́nì àti ìdàgbàsókè rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ilé aláké náà ló fìdí eléyìí múlẹ̀ o pẹ̀lú bó ṣe sọ wípé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ni wọ́n sì ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ààrẹ Tinubu wọn ni wípé ẹ bá da wọn ni bí ìgbésẹ̀ tó bá jẹ́ wípé yóò ṣe ni láti bí èèyàn bá gbé kò lè wọ̀ o wọn ni ṣùgbọ́n nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ pé ìgbésẹ̀ ọ̀hún ọ tara dáadáa ọ̀pọ̀ èèyàn òun náà ni wọ́n sì ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ààrẹ Tinubu wọn ni wípé bí ìgbésẹ̀ bá da wọn ni bí ìgbésẹ̀ tó bá jẹ́ wípé yóò ṣe ni láǹfààní bí èèyàn bá gbé kò lè wọ̀ o wọn ni ṣùgbọ́n nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ọ tara dáadáa wọn ni gbogbo wa náà là ń kérora ṣùgbọ́n nígbà tó yá níṣe ló dàbí ìgbà tí èèyàn tẹsẹ̀ bomi tútù tí gbogbo ẹ̀ sì tútù yìn tó bá jẹ́ wípé yóò ṣe ni láǹfààní bí èèyàn bá gbé kò lè wọ̀ o wọn ni ṣùgbọ́n nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ọ tara dáadáa wọn ni gbogbo wa náà là ń kérora ṣùgbọ́n nígbà tó yá níṣe ló dàbí ìgbà tí èèyàn tẹsẹ̀ bomi tútù tí gbogbo ẹ̀ sì tútù yìn pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé a ti ń jẹ̀gbádùn ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan ìjẹ́jẹ́ yìí délé aláké bu ẹnu àtẹ́lu bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ olùdíje dupò yùn pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ bíi méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan lábẹ́ àṣẹ ìṣèlú African Democratic Congress ADC bí wọn àtẹ́lu ìgbésẹ̀ àyọkúrò owó ìrànwọ́ ti ìgbésẹ̀ ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ yìí ti lábẹ́ àjọ fund bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́lu ní ọ̀kọ̀ọ̀kan ìjẹ́jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ní wípé wọ́n bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ méjèèjì ọ̀hún òun ni akọ eléyìí tó jẹ́ wípé wọ́n tí wọ́n rí sí ìpolongo ìbínú fún Atiku Abubakar pẹ̀lú bó ti ṣe jẹ́ pé níṣe ni gbogbo wọn sọ pé tọ̀ ìṣe àti òṣì yìí ó wá gbilẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ ni o wọ́n ní àwọn nǹkan tó yẹ kí ààrẹ ó gbé ní ìgbésẹ̀ wípé wọ́n kéde àyọkúrò owó ìrànwọ́ orí epo wọ́n ní wọn ò gbogbo mọ̀ bákan náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún tí wọ́n jẹ́ olùdíje dupò gómìnà iyùn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún láwọn ìpínlẹ̀ wípé iye àwọn ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n tó ní ọ̀kọ̀ọ̀kan ìjì wọ́n ní wọ́n mọ̀kọ́ lọ rẹpẹtẹ mọ́ ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ pé wọ́n wà ní apá àríwá iyùn lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀nà ni wọ́n jẹ́ pé wọ́n bu ẹnu àtẹ́lu apá àríwá ìwọ̀ oòrùn

0: New Northwest. Wọ́n jẹ́ olùdíje dupò gómìnà ìyún lápá abẹ́hùn. Wọ́n ní wípé nínú ètò ìdìbò 2027, eléyìí tí à ń wò lọ́ọ̀kan tó ń kanlẹ̀kùn yìí, ọ̀pọ̀lọpọ̀ náà ni o. Wọ́n ní lára wọn ni olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ ti Jigawa. Sabo Nakudu, bákan náà ni Isa Ashiru láti ìpínlẹ̀ Kaduna ni o. Bákan náà ni Ibrahim Ami láti ìpínlẹ̀ Kano, Ahmad Kaita ìpínlẹ̀ Katsina, Abubakar Malami láti ìpínlẹ̀ Kebbi, Manir Daniya láti ìpínlẹ̀ Sokoto àti Bílí Aminu Ṣìǹkáfí láti ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àyí òun náà ló jẹ́ wípé wọ́n ti gbọ́nu àtẹ́lu ìgbésẹ̀ náà o. Ìpínlẹ̀ láti ìpínlẹ̀ Sokoto àti Bílí Aminu Ṣìǹkáfí láti ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àwọn wọ̀nyí òun náà ló jẹ́ wípé wọ́n ti gbọ́nu àtẹ́lu ìgbésẹ̀ náà o, tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ àpèjúwe táwọn ó ṣe pẹ̀lú ìkéde tí ààrẹ kéde ní ọjọ́ tí ààrẹ gba ọ̀pá àṣẹ gangan òun ni wípé ṣe rí ìkéde tí ó jẹ́ wípé ó jẹ́ ìkéde pàjáwìrì wípé tọ̀ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù ó ti lọ. Wọ́n ti àpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí ikú òjijì eléyìí tó jẹ́ pé wọ́n kọ gbàgàdà gbàgàdà tí wọ́n ní sudden death fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni ìkéde náà wáyé o, torí ó bá gbogbo èèyàn lẹ́jà fún. Ṣùgbọ́n tí Délé Aláké fìdí ẹ̀ múlẹ̀ òun náà ni wípé àyọkúrò owó ìrànwọ́ orí epo àti àgbékalẹ̀ ìyáwó fún àwọn akẹ́kọ̀ọ́ àǹfààní tó kéré nǹkan ló ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Iyùn lábẹ́ ìṣàkóso Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bí ọdún bíi mẹ́ta ó lé sẹ́yìn. Ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian nílẹ̀ tó jáde iyùn láàárọ̀ kùtùkùtù yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́
0: pékinì
1: nínú ìwé ìròyìn The Vanguard láàárọ̀ tòní ni mo ti ṣùwà nítorí pé alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan àmì wà ńbẹ ló lápẹẹrẹ ni ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló pọ̀ ńbẹ. Eléyìí sọ láàárọ̀ tòní níbi tí ààrẹ orílẹ̀-èdè yìí Ààrẹ Tinubu ti sọ fún àwọn tó jẹ́ bíṣọ̀bù, àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run pé ẹ má lo àkókò tẹ́ ẹ bá fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, ẹ má lò gẹ́gẹ́ bí ìgbà tẹ́ ẹ máa wá sọ ọ̀rọ̀ kùngbákùngbé. Eléyìí tí ó mú kí àwọn aráàlú kí wọ́n tún máa bínú síra wọn, àbí tí ó mú kí ìfẹ́ kó kúrò nínú àwùjọ, àbí tí ó mú kí àtẹ̀gùn àlàáfíà kó máa wà ní ìdààmú. Wọ́n ní eléyìí ò dá torí pàápàá lásìkò tẹ́ pé àsìkò ẹlẹgẹ́ la wà yìí tá à ń palẹ̀mọ́ láti lọ ṣe ètò gbogbogbò ètò ìdìbò gbogbogbò 2027. Wọ́n ní pé ẹ gbìyànjú láti rí dájú pé ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú ìtùnú sùúrù àti àlàáfíà wá sí ọkàn àwọn èèyàn àwùjọ òun náà ní kẹ máa sọ àníkẹ́ ẹ parọ́ fún wọn. Nǹkan tá à ń sọ ni wípé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó máa mọ̀ wípé a nílò láti ní ìfẹ́, láti jẹ́ ká àlàáfíà kó wà, láti gba ìṣọ̀kan láàyè láàrin àlàwà káàsì rí dájú pé ẹ̀fẹ́ olúkúlùkù ó wà lọ́kàn ara wa. Nǹkan tí mi lè gbà kí n má ṣe fẹ́ lómi. Wọ́n nílé èyí táwọn sọ torí pé àwọn tẹ́ ẹ bá wà níbẹ̀ àwọn ọmọ àwọn alátìlẹyìn àwọn tó jẹ ọmọ lẹyìn yín ọpọlọpọ lọrọ tẹ ẹ bá ń sẹ pé ó máa ń gbà olórí wa ló sọ àgbọdọ ṣe pé olórí wa ẹni ẹmí àmì òróró ni ẹni ọlọrun ni olùbẹrù ọlọrun ni ọrọ tó bá sọrọ tó pé ọrọ ọlọrun sọ ọlọrun fẹẹ kọ fi kọ àwọn èèyàn ní ìṣe tó da òun lọ máa sọ. Ẹni tó jẹ akọwé àgbà fún ìjọba lórílẹèdè yìí ìyẹn sínátọ George Akume òun náà ló sọ lẹni ibi ètò kan tó wáyé tí wọn gbélẹ nílùú Abuja lánàá. Ibi tí bàbá náà ti ń sọ wípé ètò ọ̀hún 12th Synod of Charismatic Bishops Conference of Nigeria ló ti ń ṣàlàyé wípé látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìjọba náà wọ́n ti ń sọ wípé ṣé rí iṣẹ́ tí ààrẹ rán wa sí yín níbi ètò yìí ni pé a mọ̀ pé ilé ìjọsìn ilé Ọlọ́run ni tó ti ń gbàdúrà ni pàápàá wọn rí ipa àdúrà eléyìí tẹ́ ń gbà fún orílẹ̀-èdè yìí tó fi jẹ́ pé Ọlọ́run sì ń bá wa ṣe ìlú náà ò fọ́ká ó sì ń lọ díẹ̀díẹ̀. Wọ́n náà wọ́n dẹ̀ bọ̀ pé ẹ̀kọ́ gbòógì ní ilé ìjọsìn jẹ́nu àwọn tó jẹ́ pé alẹ́nulọ́rọ̀ tó máa mú kí ètò ìgbésí ayé tó dáa kó wà fún àwọn aráàlú àti wípé pàápàá àwọn rí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe o nípa pé ẹ̀ nọwọ́ ìrànlọ́wọ́ sáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tẹ̀ sì ń ran àjọ àlàáfíà lọ́wọ́. Bákan náà tẹ́ ń jẹ́ pé ọ̀rọ̀ tó máa mú wa mọ̀ nípa pé ìwà dáadáa ìwà ọmọlúàbí ó ṣe pàtàkì. Wọ́n ní gbogbo lè lálẹ́ pé ẹ̀ ń ṣe wọ́n ní ṣùgbọ́n ó kù òkù òun nìbọn ro ohun tá a fẹ́ ní kẹ́ ẹ ṣe òun náà ṣe ẹ̀sìnkò ìdìbò àti wà ńbẹ̀ báyìí àti ń palẹ̀mọ́ wọ́n ti ń ṣe polongo. Àwọn ọ̀rọ̀ tẹ́ni kó lè dá wàhálà lẹ̀ àbí pé kẹ́ ẹ máa sọ pé ẹ ṣe adásìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kan torí kó jẹ́ báyìí àbí kó jẹ́ ó ní ẹ máa ṣe o torí pé kò yẹ kó wà lára iṣẹ́ yín eléyìí tí ẹ fẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìtutù ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ tó jẹ́ kó àwọn máa mọ pé pàtàkì ẹ̀dìbò pàtàkì ẹyin olórí dáadáa pàtàkì pé orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ dàgbà kó mú lọ síwájú òun náà ní kẹ máa sọ torí pé ọ̀pọ̀ èèyàn ló ń gbà yín gbọ́ ní nǹkan tẹ́ ẹ bá torí pé èèyàn Ọlọ́run àmì ẹ̀mí òróró òun náà ni àmì òróró Ọlọ́run ó wà lórí yín báyìí. Nídìí èyí ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ tó orílẹ̀-èdè Nàìjíríà tùbà túṣẹ́ òun náà ní kẹ máa sọ. Nínú ọ̀rọ̀ yìí Vanguard wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ yìí láàárọ̀ tẹ́ ẹ bá mú láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀
0: ńbẹ̀ àmọ́ díẹ̀ náà akọ̀ mú ńbẹ̀. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ báwojú aago yín bẹ̀ rí wípé aago mẹ́fà ó ti kọjá ìṣẹ́jú méjìdínlógún ẹja dókè lọ́hún kátajà bá a bá padà dé àmọ́ wá tẹ ìwájú ẹkú kalẹ̀.
2: Abeg, make una lis ten to this important message from the federal government, Lagos State government, and Malawi.

0: pásítọ̀ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ẹ jẹ́ àwò báyìí lábala àgbéyẹ̀wò wà láàárọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé òní yìí gangan bóyá bá jẹ́ wípé ẹ̀yìn ti mọ̀ bẹ́ẹ̀ bá sì ti mọ̀ ẹja ajá yín tán ká gbé yín débẹ̀ sẹ́ ẹ ti gbọ́ pé kínni lórí àgbéyẹ̀wò wa fún ti àárọ̀ yìí òun náà èní yìí ti ṣe ọjọ́ kẹwàá ní oṣù kẹsàn-án òun ni àyájọ́ ọjọ́ tí àwọn ń gbógun ti kéèyàn mọ́ gbẹ̀ ní ààrẹ èèyàn lágbàáyé eléyìí tí wọ́n pè ní World Suicide Prevention Day tí wọ́n sì tó jẹ́ wípé orí ẹ̀kan náà ni a láǹfààní láti sọ̀rọ̀ lé lórí ìyún láàárọ̀ yìí wọ́n ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti àgbéjáde tí ó wà ńlẹ̀ láti àkàìmọye ọdún òun náà ni wọ́n ti ń ṣe àwọn àkọsílẹ̀ lóríṣiríṣi pẹ̀lú wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ọdọọdún kò dín ní àwọn èèyàn tó jẹ́ pé iye wọn ò dín ní bíi ká sọ ká mọ̀ wo bíi okòólé ní 500,000 ìyún 720,000 people ni tí wọ́n jẹ́ wípé wọ́n ń sọ ẹ̀mí wọn látara wípé bóyá wọ́n ń gbẹ̀mí ara wọn fúnra wọn ní ọdọọdún wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀bẹ́ mi kan bá bọ́ ó ní ipa ìfàsẹyìn tí yóò ní àwùjọ wa pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n yànnà náà síwájú sí wípé eléyìí tí à ń ṣe ní ọdún yìí òun náà ni yóò jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ pẹ̀lú wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé lórílẹ̀-èdè wa Nàìjíríà láti bí ọdún 2024 òun ni àwa ti láǹfààní láti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àkọlé ọ̀pọ̀lọpọ̀ àkórí òun náà ni wọ́n sọ̀rọ̀ lé lórí ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì tó sì jẹ́ wípé wọ́n ń pè fún ìgbésẹ̀ lóríṣiríṣi torí àkàìmọye ìpèníjà ó ní àwọn tó jẹ́ pé wọ́n ń ronú pẹ̀tọ̀ káwọn kan gbẹ̀mí ara wọn òun ló jẹ́ wípé ni wọ́n ń kojú léyìí tó jẹ́ wípé wọn ò lè láǹfààní àti sọ fún ẹnìkankan bó ti wò mọ́ ní ọdọọdún eléyìí tó jẹ́ bíi tòní yìí tó jẹ́ ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án òun ni àjọ kan tí wọ́n pè ní World Suicide Prevention Day àjọ àwọn àjọ tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ lórí àyájọ́ ọjọ́ òní òun ló jẹ́ wípé wọn a máa bójú wo bí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ bí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè bí wọ́n ṣe ń ṣe sí bí àwọn èèyàn wọn bí wọ́n ṣe ń fi gbogbo gbàgbẹ̀mí ara wọn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì tó sì jẹ́ wípé wọ́n fẹ́ fi òpin sí pátápátá bí ó ti wù kó mọ kéèyàn 720,000 kí wọ́n mọ gbẹ̀mí ara wọn fúnra wọn ní àárín ọdún kan eléyìí ó jẹ́ ohun tí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n fún tọdún yìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àkòrí tọdún yìí òun ni pípààrọ̀ àbí mímú àyípadà bá ọ̀rọ̀ tí máa jáde lórí ọ̀rọ̀ ìṣekúpara ẹni fúnra ẹni in society eléyìí tó sì jẹ́ wípé ká tún wá tún kópọ̀ mọ́ bí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà náà là ń kojú lórílẹ̀-èdè yìí ká mọ́ wulẹ̀ ìyọ̀kan kúò a bá ń sọ̀rọ̀ pọ̀ ọrọ̀ ajé ọ̀wọ́n gógó nǹkan ààbò ìfàsẹ́yìn lórí ààbò pààyè lọ́tún pààyè lọ́sì ìkún omi omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ti sọ ẹlòmíì tó nílé tó ní dúkìá dàláì ní nǹkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ní ká yà sọ́tún ká yà sósì lóríṣiríṣi eléyìí tó sì jẹ́ wípé a lè jókòó ká rò wípé àwọn nǹkan igan tó kí n tá à ń pè ní ìṣekúpara ẹni fúnra ẹni in society kó tún kó wáyé kí ni ojú ìwòye yín lórí ẹ̀ báwo ni a ṣe fẹ́ gbógun tì í báwo la ṣe fẹ́ bẹ́gi dínà irúfẹ́ ìgbésẹ̀ ìṣekúpara ẹni fúnra ẹni lóòótọ́ ìwé mímọ́ méjèèjì òun ló bu ẹnu àtẹ́lù kódà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé béèyàn bá gbẹ̀mí ara ẹ̀ fúnra ẹ̀ yóò tún lọ jìyà lọ́rùn ni torí bí ìgbà tó gba ẹ̀mí tó ò lè dá ni bakan na labe isapu labe ofin orilede o wa nbe we be eyan boyan ba fi le kayan wi pe o fe gbe mi ara re ijiya tun wa fun labe ofin nitori idi eyi ka wa ko po mo ra won awon ipe nija lolokun jo kan ta nkoju lorilede Nigeria ati pe bo ni a se fe gbogun ti lawujo wa eleyi lajo pekelu ti ajo soro le lori ngba ti akoko ba to fun en to je pe se ndarapo mo wa fun igba akoko number un re te lanfani ati pesi ngba ti akoko ba to 0704 700 3341 0704 700 3341 0704 700 3341 number te pesi nu e kole tori akoko ti to ta si ta mo gba awon ipe adupe lowo Olayinka Aboderin ohun na ni olootu fun abala ti agbeyewo fun ti aro yi to boya lati waju
1: nje ti gbo
0: pe kini
1: ninu we royin Daily Trust laaro toni iroyin na bani lokan je nitori won ni o kere tan awon bi 24 ni o ye pe won ti padanu emi won ni ipile Ondo nijoba ibile Odigbo ni ilu Odigbo tangangan ni ipile Ondo latari ohun oti kan ti won ni pe o sese ku ti won lo se iku pa won tori ko ni laarin ojo keta si ojo keje osu okesan ta wa yi laarin je le pe oyan bi 24 ni o ti padanu emi won latari pe won mu ogun okogoro yi ti won pe ni Monkey tail. Awon ni bayi en to monkey tail lo poruko e. Awon olugbe ni ipile run won so wi pe ah ki lo se laarin ijoba ri pa won kan won ti mu kini inu kan won mi ki won sun kan ma jimo abi ki elomi awon mi inu won so ba dele won ton ni won ma ri pe won ti ku won jimo ah ki lo sele ona ifura le won ifura lo ogun agba won wo pe ki lo le ma sele won opo awon ta won ri awon je pa awon jo wa nbi kan won mu nkan bayi bayi to je pe won de lo leyin igba yen o wa re pe won emi won ti ton sibe ah o wa pe won lo si odo en to je oba alaye ni gbogbo Odigbo yen oba Rufus Akinrimade lati papa julo awon odo lati lo sibe pe ah oba nkan ta wa mari to nsele lele ibe eyin o ti mo opo awon eyan wa lo je pe won ti ku latari pe nkan ta wa ro ti a ro ni pe nkan ton mu yi iyen ton oyan o ti ton pe ni monkey te yi o da bi pe won lo nse ku pa won bẹ́ẹ̀ ni ọba fún wọn nísùúrù pé ẹ̀ṣá ni ìṣúgbẹ́ni ti tún mi létí èmi náà yóò tẹkọ̀ létí àwọn iléeṣẹ́ ìjọba àwọn agbófinró àwọn tó yẹ kí n kàn sí jẹ́ bí alẹ́ni lọ́rọ̀ mú kàn sí wọn láti jẹ́ kókó ṣiṣẹ́ ìwádìí lélẹ̀ àwọn fún wọn nísùúrù pé ẹ má fa wàhálà o ẹ̀ṣá ni ìṣúrù àmọ́ nǹkan tẹ́ ẹ sọ yìí máa ṣiṣẹ́ lé lórí ọba tó ti ṣiṣẹ́ lórí bàbá náà jáde o ọ pé àwọn tó wà lẹ́ka ti ètò ìlera bí ti ètò jẹ́ akọ̀wé àgbà lẹ́ka tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Ondo dókítà Ayọ̀dẹ́lẹ̀ Àdéjì náà ti sọ wípé lóòótọ́ ni àwọn ti gbọ́rọ̀ nígbà tí wọ́n ti tó àwọn létí táwọn tí àwọn yẹn sì sọ wípé ohun táwọn fura sí pé ó ń fa ikú pọ̀ọ̀pọ̀ tó ń ṣẹlẹ̀ kò sí látàrí pé àwọn tí wọ́n ń kú yìí ó wà lára àwọn tó yẹ kí wọ́n ti mu ọtí ìyanti líle yìí tí wọ́n porúkọ ẹ̀ ní monkey tail yìí nítorí yìí náà ọmọ ní kọ́ńṣà ní sùúrù pọ́ọ̀ máa ṣiṣẹ́ lè lórí bákan náà ni àwọn tó jẹ́ pé wọ́n wà níkẹ́ ti ìjọba wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ gbìyànjú láàrin àsìkò tá à ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ yìí ìgbà tá a fi parí iṣẹ́ ìwádìí wa lákọ̀ọ́kọ́ ọtí yẹn ẹ má mu ọtí kankan ògógóró ni o èyíkéyìí ọtí ẹ má ti mú ẹ ká kọ́ ṣiṣẹ́ ìwádìí kó fi hàn wá torí pé iṣẹ́ ilé tó ti ń ṣe iṣẹ́ ìwádìí yẹn laboratory àwọn ti gbé àwọn ọtí àwọn ti bẹ̀rẹ̀ sí lọ ṣe àyẹ̀wò kó fi lè wúlò ìdí òfin tó tó wípé bóyá ọtí òun ló ń ṣekú pa wọ́n àbó òun kọ́ bákan náà ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún dókítà Banji Ajaka òun náà wá rọ gbogbo àwọn aláṣẹ tọrọ kan wípé kí wọ́n gbìyànjú láti rí dájú pé wọ́n gbé òfin sílẹ̀ pé láàrin ìsìn táwọn iṣẹ́ ìwádìí lọ́wọ́ ẹ̀ dìgbà táwọn máa fi parí iṣẹ́ ìwádìí èyíkéyìí ọtí líle kankan kọ́má ni pé wọ́n tà síta ẹni tó bá rí tó tà síta kí wọ́n fọwọ́ ṣìkún torí pé ilé tó ṣẹlẹ̀ yóò jẹ́ nǹkan tó bá wọn
0: lọ́kàn jẹ́ àbí àbúrọ̀ kankan
1: wọ́n má gbèsè síta rárá
0: sáré dájẹ́
1: fẹ́nu já ní báyìí o káàtẹ̀ wọ́n rẹ̀ kẹ́yìn kọ̀ọ̀kan ẹni tó bá ti tà síta báyìí wọ́n ní kan gbé òfin yẹn kalẹ̀ nígbà wọn ṣe ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ torí pé kọ́kọ́ ọ̀lọ́pọ̀ ẹ̀mí kó má tún máa lọ sí ẹni tó jẹ́ alága alága fún ìjọba ìbílẹ̀ Odigbo ìyẹn Taiwo Adégoroyè òun náà wá sọ wípé oṣù kan tẹ̀lé òun sọ pé ní báyìí ohun òfin sí ládùúgbò lágbègbè tòun o oṣù kan báyìí kọ́ máa ta nǹkan báyìí àbí kéèyàn kankan máa mu ọtí kankan apá ọtí líle ní agbègbè tóun ní ìjọba ìbílẹ̀ táwọn wà pé ẹni tó bá mú àwọn ti ṣe yẹn ti gbé kalẹ̀ báyìí ẹni tó bá mú wọn fojú ẹ̀ wọn fìjófin ni o wọn ní àwọn agbègbè bíi Arárọ̀mí Òbù Oríta Newtown àti Odigbo púpọ̀ wọn agbègbè náà ni ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n rí pé ó mú wọn kan yìí ló yẹ pé ó pàdánù ẹ̀mí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè sì wà nílé ìwòsàn ibi tí wọ́n ti ń gba ìtọ́jú ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ọ̀hún ju náà lọ́jọ́ pé kí wọ́n ní sùúrù iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí torí pé tí wọ́n bá ṣiṣẹ́ ìwádìí scientifically bi ase le bo pe won lo wo fini fini se kini ni nkan to se se ko la won ni nkan fi le mo bi ya lo to ohun ni won tun gbe igbese tori de kan won odo won ni ani suro e ma ba nkan je o e ma da nkan ro ati se won a de ni je popo rara ta fi gbe eto igbese isi na jade yo sugbon ni ba.

0: Òyìnbọ́tẹ̀ de Yorùbá. Inú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ilé iṣẹ́ àlárà.
1: Tọ́ ẹ yá pẹ̀lú mọ́tò tó
0: fẹ́ rédíò wa. Kò ilé
1: tó pọ̀ gan gidi. Àtọ̀rọ̀ gáfárà tó pọ̀ dáadáa. Àtọ̀rọ̀ àforíjì tó pọ̀ lọ́wọ́ ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ mọ́ bínú, ẹ mọ́ bínú. Ẹ bá wa. Bẹ́ẹ̀ bó ti ṣe wá lónìí. Ó wá bẹ́ẹ̀ ni. Inú àtọ̀rọ̀ gáfárà. Ètò wa ètò yìí ń jẹ́ ti gbọ́. Iṣẹ́ àtúpa nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ó ń tẹ̀síwájú. Àwọn ìkéde àtijọ́ tẹ́ ẹ sanwó fún àmú wa fún yín ní ọ̀kọ̀ọ̀kan ìkejì tí ó sì ṣe ń láǹfààní àti mọ́ lọ. Tó a bá wa padà dé àmú bí ìròyìn bíi méjì mẹ́ta ó ṣeé ṣe ká jẹ wọ aago méje ká yọnu àkókò ilé ní látà Abuja ẹran ọba náà ló fi ṣọba jẹ bó ti jẹnu ẹ jẹ kẹran ọba kó fi ṣọba kí ọba wa mọ na ẹran rẹ nínú ọba ya torí ti yí náà ni o bẹ́ẹ̀ lọ a padà bọ̀ o ẹkú kalẹ̀ ṣeun bí ẹ ti ṣe tẹ́tí gbọ́.
2: I beg, make una leave this important message from the federal government, Lagos State government, and my partners. Very soon, we go begin to identify places where mosquitoes breed for Ikeja and Ikorodu local government areas. Trained workers with uniform with malaria program logo go they visit on a community. Them go work for August, and they go they come once every month for 5 months. Go spray approved biolarvicide for water bodies and other places where mosquitoes they breed, so that mosquito pikin no go grow and become mosquito where they spray. Malaria, this biolarvicide, they're safe for human beings, animals, fish, and crops in the farms. I beg, cooperate with the worker, help them enter everywhere where mosquitoes feed the breed without any problem. Throw away containers where no they're useful and fit hold water, cover it, drums, and other containers where on a day you keep water very well. Make on a always keep on a environment clean, no allow water stand for air, and continue to maintain good environmental hygiene. As on a day, do all this, make everybody sleep inside mosquito nets. Wear them treat with medicine every night to protect owner and owner family for a malaria-free night. Make everybody play their part. This message now from the federal government, state government, and malaria partners.
3: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wípé. Àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìn àjò tọdún yìí jẹ́ 7,882,022 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ àjò àjì gbọ́dọ̀ lọ sanwó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí. Lagos Savings Green Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke 24 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ bá ń fi àlàyé.

0: Bekini.
1: You know where in the vanga la la toni, a chair to reset to the body lady, in ye I ne to solar roy, I'm not no quite a motan one shape, and one repair and one bull lady, and we shall call Ibu Drome Soto. Now when job I be there messon, ni file play two, to all no co pani between you or the 2027, and to jalako so fun, ile share ni file. Ọjọ̀gbọ́n Samuel Egu ló sọ eléyìí ó ló ṣe pàtàkì torí pé láti ilẹ̀ àti àòfin tí wọ́n ṣe ní Kampala òun ló sọ wípé gbọ́dé ẹ̀gbùn gbọ́dọ̀ fi ẹ̀tọ́ wọn dùn mọ́ ẹ̀tọ́ fẹ́ jẹun ni ó fẹ́ di ó ní ìdílé táwọn fi gbé ìgbésẹ̀ yìí ó wá dáwọn máa ṣùgànjú láti rí i pé nínú ìjọba mẹ́tàdínlógún tó wà ní ìpínlẹ̀ ọ̀hún àwọn máa gbé ibùdó sílẹ̀ fún láti lè gbé ìdìbò wọn láwọn bíi Bàtá Bariki Ladi Jos South Mangu Kanan Kanke, what's that? Boko, who go with me? No, my free Budosi, found a good day. You want not, J. A 20 book. To my fear, I want to win a very young guy. No, a lot of me.
0: So that I must check quick, we bound be a war by Bonson and Jetty Bow. You jump out, Papo, really, they were Nigeria. No, you want to feed dear Mule and what's your tick, Bojuagan. See, I'm a leak or giga. Kan lórílẹ̀èdè wa Nàìjíríà àwọn yunifásitì ni o àwọn college of education gẹ́gẹ́ bí a ṣe léèbó wọ́n ni wípé àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé tí wọ́n ń sọ yìí wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún o ló jẹ́ pé wọ́n gba àwọn tó jẹ́ wípé iye wọn ò dín ní ọ̀tàlénígba ó dín méjì ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba ó dín méjì iyùn 258,000 students òun náà gbà wọlé sí ilé ẹ̀kọ́ wọn lọ́nà tí ò bá òfin mu rárá bó ti wù kó mọ wẹ́rọ yìí di gáàdì à ń ló kọ́ láàárọ̀ yìí o ojú ìwé náà ni wọ́n kọ́ sí ẹyin náà lọ́ka síwájú sí bó ṣe wà ń bẹ̀.
1: Ǹjẹ́ ẹ ti ní ìpínlẹ̀ Delta State ni wọ́n ti sọ láàárọ̀ rèé tó ní ìwé ìròyìn yà wọ́n ni pé ṣé rí gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ kọ̀ láwọn ọmọ yín wọ́n ní tẹ́ ẹ bá tọ́mọ yín wọ́n ní pàápàá kókó máa lo ohun tí ó yẹ kọ́ lò lọ́nà tí ò tọ́ àbí kó máa ṣe àṣìlògùn bí la máa mú o. Ìjọba ìpínlẹ̀ Delta òun ló ń rọ àwọn òbí àti bàtọ́ láàárọ̀ tò ní wípé ẹ mójútó àwọn ọmọ yín dáadáa o ẹ bá wọn ní ìtò dáa ẹ jẹ́ kó mọ àwọn èèyàn tẹ wọn ẹ mọ àwọn èèyàn tó ń bá rìn ẹ mọ bó ṣe ń ṣe síkáde mọ bó ṣe ń ṣe nǹkan sí àti ẹ̀kọ́ wọn nítorí wípé àwọn dájú báyìí pé aṣílógún ó pọ̀ láàrin àwọn ọ̀dọ́ táwọn tó lè yan òun náà ni pé òbí kọ́bí tàbí alágbàtọ́ tọ́wọ́ bá ti mú ọmọ ẹ̀ lọ́mọ ọkọ̀ bá rí ná kó tó di fọ́wọ́n bá ọmọ bíi torí tó bí bá tọ́ ọmọ dáadáa tó sì mójútó ó ṣe é ṣe kí wọ́n náà máa rà wọnú pé àṣìlò ẹ tó jẹ́ àgbà àgbà fún àjọ yìí Delta State ìyẹn dókítà Fred Latimo Ogedesive òun ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí nígbà tó lọ iṣẹ́ kan tó sì sọ fún yóò bí pé ẹyẹ òbí rọra gé e ni o ẹ bá kàn tẹ́ ẹ̀tọ́ ọmọ yín báwọn bá mú ọba ìtàn ìwù àbáyé pàápàá nípa èdè olóró ẹyin òbí ẹyin náà yóò jẹ nínú ìyàlú tó fẹrẹ yìí fọnkà ó wà lára.
0: Kódà ìjẹ ti gbọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu ti fi ìkìlọ̀ síta fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lánà òdo wípé tọ ká mọ julẹ síbi tí ò yẹ gbé ilẹ síbi tí ò yẹ pàápàá jùlọ lásìkò òjò tá a wà yìí wọn ẹni tí ọwọ bá bà yóò fi mú kàtà òfin yóò sì jò lamba èèyàn bákan náà òun ni gómìnà kéde rẹ tí wọn sì yànnà náà lọkọọkan ìdí nígbà tí wọn ṣe àbẹwò sí ibùdó tí wọn ni wọn ń gbé ilẹ sí tí wọn ni wọn ń dalẹ sí ní agbègbè ọjọ ìlú olúṣoṣùn ibẹ náà ni wọn pè wọn ni wọn bá kó gbogbo ilẹ ibẹ náà àtàn ibẹ náà ni wọn darí gbogbo ẹ síbẹ ni gómìnà Sanwó-Olu ni wọn ti ń fìdí ẹ múlẹ tí wọn sì ń kéde lánàá ètò kí ẹnikẹni mọ ṣe dalẹ síbi tí ò yẹ o bákan náà ni wípé ìlànà àti ìgbésẹ bí àwọn ṣe ń gbé ilẹ tẹlẹ pàápàá jùlọ látọ èlé lọmà bí wọn ti ṣe ń gbé òun náà làwọn ò rí dájú wípé àwọn yìí ṣàdá kó lè jẹ kí ìpínlẹ Èkó kó lè wà ní mímọ ní ìtòrò rẹ ìwé ìròyìn the guardian náà ló kọ láàárọ yìí.
1: Inú wa ni the Daily Trust.

0: Biolife is safe for human beings, animals, fish, and crops in the farms. Operate with the workers and allow them to enter everywhere where mosquitoes breed without any problem. Throw away containers where no they useful. Cold water, cover all buckets, drums, and other containers where una they use very well. Make una always keep una environment clean. No allow that stand for anywhere. And continue to maintain good environmental hygiene. Do all these things. Make everybody sleep inside mosquito net. Wear them with medicine every night to protect una and una family. For a Nigeria, make everybody play their part. This message now from federal government, Lagos state government, and malaria partners.
1: So, ìjẹ́ ti gbọ́ ń tẹ̀ síwájú láàrin bí ìṣẹ́jú bíi mẹ́ta náà ni a fi mú àwọn ìròyìn wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjì. Ìbéèlè ìṣẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ láti inú wéròyìn The Guardian wípé ní ìmúrasílẹ̀ fún 2027 ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan pápá ìpínlẹ̀ Ògùn níbi tí ìròyìn eléyìí ti wá. Òun náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ òṣèlú PDP. Wọ́n ni àwọn ti ṣe kíni, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ iyùn láti ìdí ìpolongo ìbò iyùn fún ti ètò ìdìbò wọn. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ lábẹ́ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ látakò bí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), pẹ̀lú Booth Party, Labour Party (LP), Young Progressive (YPP), àti African Democratic Party (ADP) wọ́n ní gbogbo ẹ pé wọ́n fi ẹ̀sùn kan yíyan olùdíje gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ìyún Sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilékà Yááyì. Wọ́n ní wípé gbogbo wọn báyìí ni wọ́n ti ṣe kíni, wọ́n ti sọ wípé tọ̀gbọ́n táwọn pè tako Yááyì làwọn ti ṣera ró lórí ẹ̀ táwọn sì ti yọwọ́ yọ sí ti wò mọ́. Ìwé ìròyìn The Guardian ló kọ́ láàárọ̀ yìí.
2: Inú ìròyìn The Vanguard láàárọ̀ tòní, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń kíyè kìlọ̀kìlọ̀ ilé ẹ̀kọ́ ifásitì àti àwọn ti gbogbo ìṣe tó fi kan àwọn colleges of education wọn ni à. Ṣé rí nǹkan tẹ́ ẹ bá ń ṣe, òun ni kẹ máa gbé sápẹ́ ṣe o. Ẹ má péǹtì píkṣọ eléyìí tí ẹ ṣe pàápàá nítorí èrò ẹ̀kọ́ nípa àwọn ọmọ àti bí ẹ ṣe lákàkìtò láti gbèrò wọlé ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Dókítà Túnjí Aláùsá olùsọ̀rọ̀ àmọ̀ràn náà níbi tí wọ́n ti ń ṣe ètò kan àti ìpàdé tí wọ́n fi ń wo báwo la ṣe ètò ẹ̀kọ́ wa túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí. Wọ́n ní lára nǹkan táwọn ti rí níbi tí àyẹ̀wò àwọn ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́, kí ni àwọn ilé ẹ̀kọ́ làwọn ti rí i pé lára nǹkan tó ń ṣẹlẹ̀ tí kò sì bójú mu, òun ni pé ilé ẹ̀kọ́ jẹ́ fásitì ni o àfi ti gbogbo ìṣe tàbí College of Education. Àwọn máa gbé àwòrán kan sọ pé wọn nírú ẹ̀kọ́ yẹ o, wọn lákàkí lára ẹ̀kọ́ yẹ o, wọn ò gbé sapá wọn ń ṣe, wọn fi wá gba àwọn èèyàn wọlé táwọn èèyàn bá wá wọlé náà míì lọ máa fún wọn pé wọn máa kọ́ tí ó kọ̀yẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ ń ṣe kìlọ̀ kìlọ̀ gbogbo ẹ̀yẹ ilé ẹ̀kọ́ yunifásitì polytechnic colleges of education ẹ ṣọ́ra yìí o. Ohun tẹ́ ẹ bá tó ẹ máa ṣe tí ẹ bá fẹ́ ìdílówó kò gbọ́dọ̀ máa pé ọmọ alákàrà nǹkan tẹ́ ẹ bá lè ṣe.
1: Ẹja sáré fele yìí kun látàrí àrùn ti Lassa fever, eléyìí tí wọ́n ní wípé ó gbòde kan tó gbìnà yá nílẹ̀-èdè ti DR Congo. Wọ́n ní àwọn orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè wa náà ló jẹ́ wípé àwọn náà ti wà lábẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lùgbàdì àrùn Lassa fever àwọn àwọn ìpínlẹ̀ kan jàre ṣeun. Wọ́n ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Bauchi àtàwọn ìpínlẹ̀ míì torí pé àkọ́ tó jẹ́ pé wọ́n kọ láwọn ìpínlẹ̀ ọ̀hún bíi ìpínlẹ̀ Ondo, Bauchi, Taraabdo àti ìpínlẹ̀ Benue. Wọ́n ní ní báyìí o níṣe ni wọ́n ti ṣe àkọsẹ̀ Lassa fever tó jẹ́ wípé wọn àwọn tó ní wọ́n ní wọn ò dín ní ìdá bíi 96% iyùn 86% jẹ́ pé wọ́n ti ṣe kí ni wọ́n ti di àrùn ọ̀hún. Nítorí náà wọ́n ní àjọ NCDC yàn Nigerian Center for Disease Control and Prevention wọn láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà bẹ̀ iyùn dókítà Délé Idris wọ́n ti fi dẹ̀ wípé tọ̀ kí àwọn tó wà ní agbègbè yìí kí wọ́n ṣe kí ni kí wọ́n mọ ṣọ́ra kí wọ́n sì mọ jẹ́ tí wọ́n jòyójúlá lákàn kí wọ́n rí dájú wípé wọ́n gbógun tì tó sì jẹ́ pé gbogbo ìgbésẹ̀ náà níjọba ń gbé láti rí dájú wípé gbogbo ẹ̀ ó jẹ́ rodò ó lọ mú mi. Ẹja jẹ́ iṣẹ́ kan yìí tó kù à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
0: I beg, make una listen to this important message from the federal government, government and malaria partners. Very soon, we go begin to identify where mosquitoes they breed for Ikeja and Ikorodu local government area. And workers where we wear uniform with malaria program logo go then on our community. Then go start this work for August and they go to come 1 month for 5 months. Then go spray approved biolarvicide for waterborne and other places where mosquitoes they breed so that mosquito pikin go grow and become mosquito where they spread malaria. This biolarvicide is safe for human beings, animals, fish, and crops in the farms. Operate with the workers and allow them enter everywhere where mosquitoes breed without any problem. Throw away containers where no they useful and fill cold water. Cover all buckets, drums, and other containers where they use very well.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú. Ọlọ́run ọba àmì dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀. Wọ́n ti dé o. Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá gbogbo ènìyàn lọ́hùn. Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá. Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ti náwó, ó ti súyí, ẹ ti fẹ́ gbà kámú. A ò mà ní gbà kámú àbúrú. Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó clear. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá. Ní bàbá Fúlàní wí àkegbògún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣúlà. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gbà ká mú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, Ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nlé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
2: Olú ilé-ìfẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abe Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ńbẹ̀, opposite Abe Bus Stop yẹn. Ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹyin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹyin tí ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dàìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Ẹ mọ̀ bá wa. Sodi, Awani, Ladipo bus stop, ni Ikeja along, ni Lepo, Majok, ni Adojukobi, Bridge Eleseye, Etiri, Magnet Plaza, Te Batidebe, Ebere, Block 125, Etiri Banawambe, and if I salubao.
0: Hey, Ekpe, what's the number? 091-57-58-9016. 091-57-58-9016. Tabi, Kekpe, what's the 070-38-61-51-68. 070-38-61-51-68. Egbo, iwo to o ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o eku ka
3: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amujuto irinrun e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa ngba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru ojunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mini mini lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o akoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomii o ti je ki ifopa elomii o ga elomii se ni o ma mi gule gule telomii ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale.

gbàgbé làwọn ọmọ ènìyàn látàrí virus tá ń fi etí àtojúkó káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkàn yín ó máa jí pẹta kò wá sóhun méjì tó lè fọ ọkàn mọ garaga tó kọjá àrántí ọlọ́run ọba àlá lóòrèkóòrè ló mú mọ́ṣáláṣí alálùbáríkà nuru lihuda tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dó sún lérè ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbì níbi táwọn ti máa pàdé àwọn àfa ọlọ́pàá òjọ̀kan tí wọ́n gbọ́ sunna nabi muhammad sallallahu alaihi wasallam yé fún àǹfààní ẹ̀yin tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ thursday láwọn máa pàdé àwọn àfa ọlọ́pàá òjọ̀kan lórí nuru lihuda special lórí rédíò 113.5 FM láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ gbogbo ọjọ́ jimọ̀ friday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé dr siraj din bilal alásọ̀rọ̀ lórí bond fm 92.9 gbogbo alẹ́ saturday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé dr sharafadin gbadebo lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síátù nerves lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàdúlà sheik zakiru lai ṣàfẹ́ láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́rọ̀ràn ọba aláàmọ́pin nuru lihuda mọ̀ sí nípa aláwọ̀.

0: 你那个可以去搞搞嘛？诶，今我今们今我是没有 semester 来没的，啊，可是变搞搞咯，诶，我恐怕不 semester 来没啊，来没的。啊，比较久了，看咯，我讲那，今啊，因为穆斯林嘛，我开意思，你嘛见多么别别的，因为嘛你其他啥，你嘛我发的。سبحان الله العظيم كيلو دي تاي بي ان كان كان سو بكنا كان با واجا ان كان فين فين فين فين دار على بعض فين جوا يا ام دي كلاس سو دي سي بي اوانا ني كايو لوفا ود الذين كفروا رد الذين كفروا الله يردونكم من بعد ايمانكم كفارا حسدا من عند انفسهم من بعد ما تبين من حق so anon ni awon ti ase kebere yen awon ti ase to olorun ba won fe kan won da yin pada sinu kufu ni ba raya ya don ti won fe na ni pe kan se ka na sa ma se sam ko si ba se to pa like wa to yoro ni ife ero ni ife ero abi fe pe ah won ni kan ka ti won je la fa nara muslimi ni o ti o ba ti sin kan yen ma ge bi amal ka si ma so pe as-sadaqatu ma al maslaha America, I want to mansole no bayi we tebi se ma mi pa ma America bi pa ni as-sadaqat ma al maslaha we ta ba ti ran fa ni la won don se o so ba ti san fa ni be no kada satan so se so awi ante bi ante bayi ra ki se da da le kon ti ba do mi na se da da le be no ra won so awon ma se kini on fe ma e lo tan ba mba se lori an fa ni tan ba ni be I'm about to declare and jag. I want to jackagun. Halas watan. I've been watching jackagun. I'll declare. Ah, if I'm not on the. I want you to let in. Can't see. I want to. Okay, I'll declare late you week. Not to do it. I want to say that I'm not going to be now. So, call on question. So, we got us in Martin Sellers here in this cellar. You know that, that you? Ah, I lost a clue what to do love for the Hino. For the Hino. Kọrọ fáwọn kọtẹ fáwọn kọ dẹsìn pọ kọ náà ẹsìn sáwà àtàwọn ẹsìn míì bákan náà ni iná tó láìkẹ ọ̀lá ń tàrídọ̀ àǹkàkọ́ sí ti wọn lónìí kẹjọ kan ní ṣètẹ lọ́la ọ̀lá ń tàrídọ̀ àǹkàlẹ̀ ìhòòdù wọlá nà sọ́rọ̀ tàbí àmì ìlẹ́tàhùn Allah madha se kufula in islamu kama kuduti wa kosha nwa kosa mwa kawa beriki wa kwa muslim do ntibati nselela ya kwa kwa kwa kwa kwa lesin so kama taji kama joje besi ujabila la afya kwa hiki se pe niti makina wa desempo ayura se pe yao se temino ni mche chelora ala u mba sabi ya kufu ni ujeno kunu islamu ẹ̀sìn òpin méjì ò rẹ̀lẹ́ pé ó pé mẹ́ta ohun ẹ̀sìn kanáà lẹ̀sìn òdodo láti ẹ̀sìn islam ẹ̀sìn míì ní bẹ̀ àwọn ẹ̀sìn míì bẹ̀ yes àwọn ẹ̀sìn míì bẹ̀ tí ó jẹ́sìn rọ tí ó sẹ̀sìn òdodo so ẹgbẹ́ kí wọ́n jẹ́sìn pàbí kẹ́kẹ́ ẹ̀yán
1: جاءهم ذلك الذي على الهداه يرون ان ذلك هذا التحذير والاضراء ويستندون بما يكون ويستندون بما يكون لهؤلاء المفاتيح
0: tí a bá ti dábì tí ní láàrin àwọn mùsùlùmí láàrin àwọn sọ láàrin àwọn lálbáwá sọ́rí láàrin lálbáwá ẹni pé kánábẹ́ tó lè bẹ̀lẹ́ yóò wọn ò sí máa yẹ máa lọ mẹ́tọ̀dù yẹn nàbí àtànàbí dé sọ́sọ́ láàrin àwọn mùsùlùmí ṣe máa ọlọ́run ti fi ànábì ṣe kí ni so ọ́ di kásí wọn gan láti mọ̀ pé nígbà táwọn máa padà sọ níwájú pẹ̀lú ọgọ́lọ́run tàwọn bọ́ tàwọn ti dàrú oúnjẹ àwọn ti tán lu yìí àwọn onírọ́bù ti ṣe má àwọn onírọ́bù àti ṣe má so látara bẹ́ẹ̀ tí wọ́n ti wá dáfitì lára àwọn ìdílé yìí àwọn ìdílé lálbáwá yìí wọ́n àmà wòrán láàmà wòrán àmà wòrán báyàmà wòrán tàwọn bí tí wọ́n jà sí so à عليه وقفنا عليه علينا وقفنا علينا سبحان الله ما تجعل الله عني وانا سودان سلسل سو بلا ما جاء وانا لا سدوك على ما وانا يعدك ما بباي وانا دالو وانا بباي بياسة سلاح بياسة سلاح بياسة فما سميزة بياسة فما سميزة سبحان الله إذا كنت فات كيلو دي تفاتو أتي غاز أتي حماس وبيلي كيلو دي تفاتو أما لو كان قرأ قرأ قرأ سبحان الله لا تي باسي بي ككلو بان باتا يبي يلو جو بان بو يلو جو بان بو أتا إن كان ولا تتاوى يوا فوني لوا فوني فوني ند فوني لاي كم أباين كي كي ما بين كم أما كي ملو ما يلا كم أشوفه شو أبادي يوم كنا غسي بي كي كسي سي كي كم أجوه لي كم كم جماعة سلام كم جوا كم جوا بان أتا أتا أتا أتا أتا أتا جا سبحان كلو با سلام عليكم كائنا نوانلو alan kan na lo pelu won se pelu so ka ta so pe to je to di ogele yan lo na nesi ko lo ko sha ni ko lo ko sa na wa tan wa ko le ga na be so ba ko le ga ba ka hamas ko jan ko ya won da ko lori awon se be ga ba so tan wa ka so lo ye ho lo ba ti wa ka sa ma lo lori ta ba kan ko lori la san ni na ko lo lori bi ama na se bi be ni bi ama na se bi ama na se Yes, ma. Ba, dan se ba loni. So ni se lodo wa. Ta ni je be. So ko lon ko sa nu wa. E lon ko je ka ma ta se. So ma yo di se ma se lati da dan. Na. Do ta ba se gara ta la mo ta la ba wa njan. Si o ma fa ilo se yin fa wa. Fa la ba wa. So je kan ma luse mi ara won tan ma luse ka won inu ma ndun inu ma se pe awon to ma de gba ajo se awon to ma be kini won to ma be claim luse ni won to ma be claim mo pe awon awon ndun gba bi won so ke so he joro ri won won to ma se pe awon da won joro ri se so won ko sha nu na ko da gan won pada so pe awon na won pada claim pa ni lo gan se so gan se àwọn padà pa àwọn nígbà tí wọn bá ti pa wọn àwọn tó dàgbà táwọn tí wọn ti dá fitinà sí wọn láàrin táwọn ti pa odò àwọn tó àwọn lórí ìlú yìí àwọn lórí ìdílé yìí olórí ìdílé yìí jọjà táwọn lórí ti ń kú àwọn lórí ti ń kú látara ogun tí wọn ń jà àwọn aládùn wọn ti ń kú ibẹ tí ń kú látara ogun tí wọn ń jà sọ wọn ti rí ìkì àwọn jọjọ pa ọpọ tí wọn jọ bá wọn jà náà nìyẹn wọn ti rí ìkì wọn tọlọfẹ bá wọn jà tọlọfẹ pè tàn pé ara à ṣèbí ẹyin lẹ wá bá wa ń lu yìí kọ́dà déte wá bá lórí ọjọ́ báyìí ni ọdún báyìí ni kábàáyì ni kábàáyì tá ló fẹ́ sọ lóòótọ́ ọmọ tí wọ́n bá ti kú sáwọn ọmọ tí wọ́n mọ̀ kankan tí wọ́n pe wọ́n bí wọn lónìí sọ wọ́n bí wọn sórí ogun iná náà a máa sọ̀tàn wọ́n ló sọ pé rárá àwọn làwọn nílò àwọn bàbá yìí àwọn gba bàbá yìí láyè ni bí ẹlòmíì tọ́lọ̀ ńkẹ́ ni òun lè jáburo àdúkọ́ jẹ̀gbọ̀n kọ́ wá mẹ́gbọ̀n sọ́dọ̀ àdúkọ́ máburo sọ́dọ̀ tọ́wọ́n ò sì fi bímọ àbútí ẹ̀bí máa sáré pé àwọn fẹ́ ṣe dáadáa sí lágbájá kó wá gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ ajé rẹ̀ kó wá fi ẹ̀gbọ́n àbábúrò náà sọ̀rọ̀ tọ̀ọ̀jẹ́ ní wọ́n á fi hàn sí ojú ẹ̀ wọ́n wá gbogbo ìjọ lọ́wọ́ lẹ́yìn ọ̀nà kó sì trust ẹ̀ sí ojú ẹ̀ ohun ọ̀tí lọ́mọ àbíkò ti máa ọmọkàndáyé lórí ojú ọdún sí báwọn tí wọ́n jọ ń sí tí ọmọdáyé lórí ṣe sí tí bàbá rẹ̀ ń ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ìlú pẹ̀lú àbúrò ẹ̀ ṣe mọ̀ pé tí ẹ bá yípo máa ti ń dàgbà nínú akáyè tí bàbá ń sọ pé ẹjọ́ ń fi àwọn àríkà hàn kí lọ máma rò ọmọ rẹ̀ pé kò ní máa ti ń ṣẹlẹ̀ kọ́ ẹ̀yàn wọn ń dùn sí obìnrin ṣùgbọ́n tọ́nà bá ní kí bàbá rẹ̀ ó kú síwájú ẹ̀gbọ́n rẹ̀ tó mú sọ́dọ̀ àbábò rẹ̀ tó mú sọ́dọ̀ títọ̀ padà títọ̀ wọn bá bẹ̀rẹ̀ ọ̀nà tó ń kílèmù kan máa lọ́wọ́ yóò rí kílèmù abẹ́rẹ́ kílèmù àwọn kan sì bẹ̀tẹ́ pé olóró àwọn kan tí fọ́jú rí kíni làwọn fi ń ṣiṣẹ́ pé pé wọ́n sì fọ́jú rí kíni lọ́sẹ̀ ojú ẹ̀ tó wà ní àwọn ẹlẹ́rìí kí everything ló jẹ́ mọ́ra wa tí wọ́n ti ní àdáhùn náà ti ní tí wọ́n jẹ́ mẹ́rin kájọ́ ọ̀dá tó bá so dẹ̀tọ́ gbé kíní kalẹ̀ ọmọ olé mẹ́ra kan àbí ọgbọ́ àwọn àgbàlagbà kan bá kọ àwọn tí ajọ́lódé rẹ̀ táwọn oníyẹ torí pé kò mọ abẹ́rẹ́ sí ń bá álúbọ̀bọ̀ mọ kọmọ kíní kankan torí pé kíni torí pé ẹni tó wà àdánpọ̀ kókó sọ fún kò sí má tó bá lè dá sí jagun kò ní bẹ́ẹ̀ kò ní bá dá kéèyàn jagun kò ní bá dá kó mọ́ sẹlẹ̀ ogun tí a lè sọ pé kó sẹlẹ̀ tí a bá sẹlẹ̀ ní jihad ìjagun sójú àwọn tọ́lọ́wọ́n bá wọ́n já wọn tálógun èyí hàn yóò máa bẹ̀rẹ̀ lọ́la kìyàmà ìran ni a jihad ti sì ń bẹ méjèèjì yóò máa kọ̀ntínú ọ̀sán máa bẹ̀rẹ̀ lọ́la kìyàmà jihad dák àbí difa àti jihad àtọ́là jihad pé kí sáwọn náà bá wọn tájà kí wọn gba sáwọn náà bá kí wọn pè wọn tí wọn bá pè wọn tí wọn bá dáhùn so àwọn náà sinmi tí wọn bá dáhùn ọsàn jíjẹ àti wọn bá ń jíjẹ ọsùn náà lẹta ti bá wọn jà tí mùsùlùmí bá dágbà jihad tọ́lá bù jihad dákùrọ̀ àbí jihad dífa tí wọn bá ṣègùn wá bá wa aláàdì dìfẹ́ǹdì ara wa aláàdì dìfẹ́ǹdì ara tá a bá lágbátá bá wa bá ká wa tó bá ti di pé wọn á jágun tó bá ṣùgbọn bá wọn túlọ sí ká dìbẹ́ǹdì ara tó bá ti di láti wọn á ti pé dílà kí ká dìbẹ́ǹdì ara wọn èyí ẹ wáyọ ọ̀dẹ nìkankan mọ́ o àtọkùnrin àtọbìnrin nígbà tó ń tọ́kọ́ pàṣẹ wọn bíjà àtọmọdé àtàgbà lágbára ló wọn bá ká wọn ọ̀tá ìsìlámù ó ti padà lórí ìlú tó bá tẹ̀lé wọn tí lóun náà tẹ̀ ọ̀bálágbá ó ti padà pé ìlú tó bá tẹ̀lé wọn tí ọ bá ti pé agbára wọn agbára wọn tó tẹ ọjọ ṣèkínà yóò dìrò yóò dìrò dáadáa fádùkì fáyà náà fádùkì fáyà lọ́nà ọjọ ọmọ so anábì sọ pé sọlọlọ sọlọ alìhádù máa rìn ìlà àkèyà ní sáà alìhádù ọmọ lọnà yóò máa kọ̀ntínà tí ìdí tọ́lá wọn fi payẹ rẹ rẹ alìhádù alìhádù alìhádù yẹn lílọ ọlọ́ọ̀ ìran méjèèjì jihad náà nìtumọ̀ rẹ̀ yọ̀ máa lọ torí àwọn ẹlòmíì aratansọ̀nù wọn ti kó nǹkan ní ìsìwà lẹ́nu àwọn ẹlòmíì nù mùsùlùmí bí náà wọn nù àwọn ẹlòmíì àwọn àfáà mi àbá wọn ti ń pèpè mí wọn ti fẹ́ pé wọn ti fẹ́ gbàdúkẹ́ tí jẹ́ jihad tọ́lá pé kò sí ti jẹ́ jihad tọ́lá bùn kò sí ti jẹ́ bẹ̀rẹ̀ jihad tọ́lá bùn torí pé alìhádù máa wọ́n dẹ́nìlà kẹ́yà ní sáà torí pé ànábì sọ pé alìhá sọlọlọ aláìgbò sọlọ alìhádù máa rìn ìlà àkèyà ìsà so ọ ṣàmì àmì jẹjì ẹ ṣàmì àmì jẹjì so káta sọ pé jihad gbáfẹ àti jihad gbéfà ọdún ẹni ládé náà yóò kọ́ ta ló náà bí án náà mọ̀ ọ́ lè mọ́ wà ń nà lọ́ àlà náà sọ hẹ́m pàdé yóò kọ́ ta ló náà bí án náà mọ̀ ọ́ lè mọ́ لأنهم ظلموا وأن الله لا يغفر أن يشرك به نعم سو تي ان با تي واجي بي ان دا اوغون لا لا ان دي مي جون تي وان تي نجا سي ان بي اوغون لا دا يو يو ان تو با يو او يو نو دوكيا يو ري مي تي با سي بي جهاد كو يكي اما جا كو يكي اما جا كيني اما بي جا جا دا اما يو با ما سي بي جا ما سو ان كيني اما سو لو اما سو كيني اما سو لو كو نابي olùkọ́ tí ń tí ń sàn ájú bẹ́ẹ̀ lọ rẹ́sọ̀ ẹ̀mí ọ̀nà rẹ́sọ̀ ẹ̀mí ni rẹ́sọ̀ ọ̀dẹ̀ ọ̀nà so tí wọ́n bá ti pẹ́ wọ́n ti ń jà táwọn kan ti ní dúkìá wọn tí ò síwó mọ́ abẹ́ àwọn tó lówó ní ìlú yẹn àbí àṣọ́rí ní ìdílé yẹn tí wọ́n ti kú ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àbí dúkìá wọn ti run látara pé wọ́n tàn sọ pé ẹ má dájà dúró ẹ rí pé wọ́n ti pánà àwọn yẹn ni èyí pa 100 nù àwọn pa 200 100 yóò kún kékeré àwọn ilẹ̀ ẹ máa kọ́ntínú ní ọ ṣé tí ọba sọwọ́ ni ọyà wa gbọ́ ohun òní fún wọn lọ́fẹ́ o èlé náà ni o èló dẹ́ parí lẹ́bi jagun lẹ́bi tẹ́bà máa kọ́ tẹ́bà máa jábà jà ńṣe nínú parí ẹ̀ lákòjúwe wọn lọ 1 billion ni 1 billion ọ̀dà áfọ̀ náà bẹ̀rẹ̀ bí sọ 2 billion lákòjúwe wọn àbọ̀dọ̀ sí wọn bọ́ kọlọkọ ẹlẹ́ iná náà wà ló jẹ́ wọn ṣe kéèsì tí wọn bá dẹ̀ lu mùsùlùmí méjì tí wọn ṣe ṣe àwọn tí wọn jọ ń jẹ àjọ ṣe lóde ìlú mi ọ̀jẹ̀ gbèsè rí gbèsè pé nígbà tó kún ṣẹlẹ̀ ìlú mi ọ̀jẹ̀ gbèsè rí nínú àwọn ẹ̀rọ alábá mi tẹ́ pé wọn náà fún wọn lówó nígbà tó kún ṣẹlẹ̀ ìní wọn tó jẹ gbèsè wọn tó wọnú gbèsè lákòókò yẹn ni o kò rí sí torí àwọn kan tí wọn máa tà sáà jáde gan ní nǹkan ogun gan náà ni wọn ní táǹtà kì í ṣe ẹ̀kọ́tọ̀ ni pé afẹ́ ràn kọ́kọ́ fúnra ká máa fi múra kalẹ̀ pé ayé bá máa tọ́ta tá a bá rọ tọ́ba àbí so ọ̀tọ̀ ni pé ká máa rà pé a ti wọ́n bí àsìkò pọ́njú tókun ti ṣẹlẹ̀ ṣe pé àti ẹ̀rọ yàtọ̀ àbí ẹni yàtọ̀ so bí wọ́n ṣe máa tà fún wọn náà nìyẹn kọ́dà wọn nípa pé ẹ lè ra kalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́mọ fáwọn lówó owó tí wọ́n ta ọdún so dábò wọn máa pa wọn máa so àwọn yàwó dára tí wọn ń ṣe nìyẹn tí wọn bá di pé àwọn kan fẹsọ pé àwọn ọjà mọ àbẹrẹ pé ara ọwọ tí fẹsọ pé ara kí ni oníkẹkẹ ọjà mọ kò sówó nì ẹni tí wọn bá sá jọ sàn yóò sápò ìpíà ẹrọ nìkan jà ní ọjọ ìṣẹpẹ kìnìún ọdà ọyà owó nì àwọn yà ń lówó ẹ̀kọ́ ti rẹ̀ tọ́ pé wọ́n máa jẹ́ tí wọ́n bá pẹ́ tí wọ́n bá jẹ́ nìre ẹ̀rọ kan sọ pé àwọn ọgbìn lówó àbí tí wọ́n bá ní ọgbìn ọlọ́pẹ́ kọ́ máa ja gangan èèyàn sọ pé rárá èèyàn bú ni ọ́ má bò mí lọ́kẹ́ máa jà ẹ̀sẹ̀ máa bò mí lọ́kẹ́ máa bí báyà àtìkáwọ̀ máa jagun irú ọ̀yà yẹ́ ọlọ́gbọ̀n mi wọ̀n àbí ọ̀bọ̀n mi lọ́wọ́ kí n fi ṣe kinní mọ́ kí n fi ṣe kinní kábí tún lọ wá sí kábí tún dìlẹ̀ wá ṣe mọ́ ọ̀wá ni káwọ́ ọlọ́gbọ̀n alọ́ wá máa já ṣe à pé ẹni tó bá ń làkàyọ̀ nígbà lọ́wọ́ gan àbí báwa wá ni pé owó tí wọ́n fún wa gan ọwọ́ kí ni ọwọ́ èlé tún ni láti rí kan náà láti bá láti fi lálàá sí ọgbọ̀n náà ni kò sí ọlọ́run kò ṣàánú kọ́ sàmúnà kọ́dà bá ṣe padà ká síwájú pẹ̀lú ọ̀gọ́ ní wọ́n ta so àwọn gan tó padà dá síjà wọ́n padà ṣe kíni àwọn gan tó padà dá síjà wọ́n padà sọ́pọ́tì ẹ̀ lápèjúwe àwọn bẹ̀rẹ̀nukọ̀ ìnukọ̀ àti ìbànú náà tọ́lá wọ́n kálukú ti ná pẹ̀lú afá wọ́n ti wà jẹ́ wọ́n ti jẹ́ wọ́n ti ní ìyàní wọ́n ti ní hẹ́lì wọ́n ti náà tí wọ́n bá lẹ́ tán jọ ní kíní pé àwọn jọ máa ṣe kíní náà àwọn tí ẹ̀tọ́ bá dé àwọn jọ bá tajà ni o bí nǹkan bá ṣe kíní bí nǹkan tó bá báyìí wọ́n ti bá wọn náà ni o so wọ́n kọ́lùkù kò dá síjà bí ìgbà tí american support lápèjúwe american support àwọn kan so àwọn ẹlòmíràn support àwọn míì báwọn olùmùsùlùmí sọ pé ṣe ń ṣẹlẹ̀ yẹn báwọn bá tẹ̀ bá làwọn jà ṣe pé wọ́n ero kan ti ṣẹlẹ̀ náà nìyẹn kọ́lọ̀ kó ṣàánú kó ṣe kó ṣàmúná wa so débi pé ìjà biafra tí wọ́n lọ ṣẹlẹ̀ ní nàìjíríà ṣe hàn pé amẹ́ríkà ò mẹ́yìn kankan wọn gbẹ́yìn bẹ́ẹ̀ àtàwọn ìlú yẹn wọn gbẹ́yìn bẹ́ẹ̀ àtàwọn mìíràn bíi kẹ̀kẹ́ wọn sọ pàtó pàlẹ́ amẹ́ríkà àgbẹ̀ pé àwọn ìjà bíi tí wọ́n jà wọ́n ti ní ìjà kíní pẹ̀lú èyí àwọn tí wọ́n jagun bẹ̀rẹ̀ àwọn ibo tí wọ́n ti ní nǹkan tí wọ́n ń tàjẹ́ nǹkan tí wọ́n ń tà fún wọn tí wọ́n ń tàjẹ́ fún wọn sí tútúlẹ̀ àwọn sọ amẹ́ríkà sọ àwọn sọ́jà amẹ́ríkà mi náà padà wá gbọ́ bá ṣe gbọ́ pé wọ́n padà ṣe kíni wọ́n padà wá dá síjà ọlọ́run ni wọ́n pé ọwọ́ kíni ìjọba nàìjíríà dùn wọn àwọn sọ́jà nàìjíríà dùn wọn so ọlọ́run kò ṣàná wọn gba wọn ète àti ilẹ̀ tí wọ́n ti ń lò against muslim against demon ṣe àpé islam ọ̀tẹ̀ ti dé àsan pé káwọn tàbí jólórí iná ni káwọn ti gbẹ̀lú mọ́ àwọn ọdún mi lọ́wọ́ káwọn sì rí jólórí kò sí tí yàwó yóò lè ná lórí pé àwọn sábà jẹ gàba lórí ojú àwọn àárín bí wọn bá débì kan tí wọn bá dájú débì kan wọn wà bí wọn sì lè kíni wọn sì máa kílèmù lu bí wọn sì máa kílèmù bẹ lórí àwọn tí wọn bá ní bí wọn sì máa ṣe nìyẹn torí pé ojú ọ̀nà tí àwọn gbọ́ ọ̀nà tí àwọn fi ń ní adá làwọn ṣe kíni àwọn ti máa ọ̀rọ̀ ọpọlọmọ ìwọ̀n níbi ṣeré bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ agbára gan náà so kan jẹ́ oúnjẹ àwọn ọmọ tẹ́ẹ̀ wọ́n ti rúgbẹ́ kí máa so ọlọ́run kò ṣàánú wa àwọn nípọ̀nà jẹ́ ọmọ tàn ṣe. gbogbo tó wà ń bí ogun tí wọ́n ń dálẹ̀ wàhálà tí wọ́n ń dálẹ̀ láàrin àwọn adédè lágbára yìí àwọn ìyàwó dín ní àǹfààní méjì tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ gbogbo táwọn kan ń jà àwọn làrúbá àwọn làrúbá ìyàwó dín àwọn jù wọ́n ní àǹfààní méjì tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ àǹfààní àkọ́kọ́ ni pé káwọn táwọn jẹ́ jù fi lè ṣẹ́kù pé àwọn jẹ́ tí wọ́n mọ̀ sọ pé àwọn nílùú àwọn pé gbẹgbẹ mọṣẹ lẹẹkan tó nígbà táwọn èèyàn ńláńlá ló bá àwọn èèyàn ńláńlá àwọn ìdílé òkùnkùn ti kú kódà bá àwọn ẹlòmíín bá ṣẹkù náà àwọn ẹni tó dàgbà tí wọn jẹ pé wọn bá ní ṣe nǹkan látàrí pé kò ságbà kò sówó kò sí ìyá kan kí ni wọn lè ṣe wọn lè ṣe kankan so láti sọ pé àwọn ìyàwó jù àwọn náà ṣàdá àwọn ìyàwó jù ẹkíní nìyẹn ẹkejì ni pé ọjà àríbá wọn tà torí ilé ọlọ́lọ́yàwó rìbá láti fi ra nǹkan ogun kó fi lè ra oúnjẹ sílé kó fi ṣe oúnjẹ kó fi lè pèpè à láti máa fi bá àwọn tí ń bá jà kọ́ máa fi bá àwọn jà so bẹ́ẹ̀ ni àtọ̀ ọ̀nà lè yáwó tọ̀ọ̀nà lè yáwó so bẹ́ẹ̀ ni ọjà rìbá wọ́n ṣe kíni yóò ta kọ́ lọ́kọ́ ṣàmì ọkọ́ ṣàmì ọ̀nà. ọ̀nà tí wọ́n tún fi yá wọn lọ́wọ́ ńgbà tí wọ́n bá ń bè pọ́njú tí wọ́n jagun bí ó ti látọ̀ sígbà tí wọ́n bá sínú pọ́njú kò sí ètò dáńbẹ́ ṣùgbọ́n ó tún rí ọ̀nà yẹn tí ó jẹ rìbá lára wọn gan ju bó ṣe kí wọ́n jẹ lọ nígbà tí wọ́n bá sínú pọ́njú. àwọn mẹ́ta kan bẹ̀ nílé mẹ́ta kan bẹ́ẹ̀ náà nílé yahoo tan gba gba te kan de ulu medina ba no ke no ka
2: awon yen je ulafa fun khazraj yen ko wa je nti o so pe eyin khazraj o awon jo ma se papo so nta ba kan yen o ka won to ka won na o se kini o okay na ba kan ba ba won ti ba kan ba ba yen da a support yen ba kan ba ba na da yen o se kini so nida nida on awon jo se nido jo awon se nigba to ba do to ba dan awon jo se nigba to ba ti o ba dan awon jo se kini awon jo se na so then na ni awon yen ibi ti won de ile won wa nu medina gangan laarin ilu medina na city medina gangan lo wa idile keji na adile yahud awon yen banu no boye banu no boye awon yen awon je kulafa awon cha ni kini pelu won cha ba ti won cha ni kini pelu won awon na ni khazrat sorry awon na khazrat ba kana awon na pelu awon khazrat yen pe banu ko no ko ati banu no de awon je kulafa fa wa fa awon khazrat jẹ́dẹ̀ kan gbèrè méjì tọ́wà ní alábá tọ́wà mẹ́jìdá ẹ̀pẹ́ àwọn jọ máa kúnra àwọn o lórí odò tọ́bàṣẹ̀lẹ̀ láàrin ara wọn ẹ̀pẹ́ tó dá náà ni sọ tọ́wà jẹ́ pé ìkàtí ọ̀dá náà lọ́bàṣẹ̀lẹ̀ bíjà bá ṣẹlẹ̀ náà àwọn jọ máa hẹ́pàá àwọn odò tọ́bàṣẹ̀lẹ̀ àwọn jọ máa hẹ́pàá àwọn náà ni ibi dá àwọn ń gbé àwọn banúkọ ìnùkọ sọ́rí banú nàdé àwọn ń gbé àwọn ètè ti ìlú mẹ́dínà sẹ́yìn pé àwọn banúkọ ìnùkọ aláwọn ń gbé inú mẹ́dínà gangan láti sí ẹ̀mọ èkó láti tí ẹ̀mọ èkó púpọ̀ ní ẹ̀mẹ̀kó ẹ̀ǹtẹ̀ káṣọ pé ẹ̀ǹtẹ̀ ẹ̀mẹ̀kó rárá ni so sẹ́yìn pé káṣọ pé àwọn kan ń gbé inú ẹ̀kọ́ sìn bẹ́ẹ̀ àwọn ibi tẹ́ bá pè létí èkó káwọn kan máa gbé àwọn ètè èkó àbí so that irú àwọn bàdúgbà àwọn bọ́sẹ̀ nígbà bànúkọ ìnùkọ àwọn ń gbé ìlú mẹ́dínà àwọn ilé wọn wà ní ìlú mẹ́dínà gangan bànú anabir tó jẹ́ pé àwọn náà jẹ́ wọ́n ṣe pẹ̀lú khazraj àwọn wọn ń gbé àwọn ètè sí ìlú mẹ́dínà nígbà tó jẹ́ pé àwọn fẹ́ máa jáde kó lẹ́yìn ìlú àwọn ní tẹ́lẹ̀ ibi táwọn ń gbé mu so tó jẹ́ pé àwọn ti bá ń bọ̀ wá sí ìlú mẹ́dínà àwọn ilé tí wọn lè wọ́n kọ́kọ́ máa kàn ẹni tí bá ń jáde àwọn ilé ni wọ́n máa kàn yìí tó ṣe náà so that àwọn kẹta àwọn ni banu kurayza banu kurayza jẹ kudafa ẹlfọ láàrin àwọn àti house ìdílé house tí wọn jẹ lágbáwá so àwọn tí wọn ilé táwọn náà àwọn ilé tí wọn ilé táwọn táwọn ń gbé àwọn jẹ tí ìlú mẹdínà náà ni àwọn jẹ tí ìlú mẹdínà náà ọ̀hánà kọba ìlú àwọn àdílé mẹ́ẹ̀ta àdílé yahoo di ìdílé jù mẹ́ẹ̀ta yìí àwọn ni wọ́n ń dá fìtínà ni wọ́n ń dá gúnlẹ̀ láàrin al-house wa al-khazraj láti ìgbà tó ti pẹ́ kí sáàmù tó dé kí ànábì tó dé ìlú mẹ́dínà sallallahu alayhi wa sallam káwọn sahaba tó wá sí ìlú mẹ́dínà sallallahu alayhi wa sallam kọ́dà gan àwọn mẹ́ẹ̀ta yìí gan àwọn náà dá sí jà bànú kúrẹ́ lọ àwọn dá sí jà wọ́n àwọn pẹ̀lú àwọn house sóye wọ́n ti bá àwọn tòun já bẹ́ẹ̀ bó ti jẹ́ pé àwọn tí wọ́n bá àwọn tòun náà ṣe bànú kọ ìnùkọ àti bànú náà dé àwọn náà pọ̀ àwọn khazraj against àwọn house bí ìgbà tí amẹ́ríkà bá ní lápèjì ò sọpọ́tì kan nínú àwọn ilẹ̀ lágbára tí wọ́n já mẹ́ta máa bára wọn já kí náà ti ń pè ẹ̀yọ́ ṣe àkọ́nà sọ pé tòun náà lọ́bì kan kí yóò kẹ́ ní ọ̀hún bí tí amẹ́ríkà bá lọ́ lọ́ sí àbí mamẹ́ríkà ti ń ṣe lẹ́yìn uk tẹ́lẹ̀ bí wọ́n lọ́rin àwọn kí n tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni uk ń ṣe lẹ́yìn wọ́n sùn amẹ́ríkà ti ń ṣe bí ọmọdọ̀ tẹ́lẹ̀ fún wọn àwọn náà ti ń ṣe bí ọmọdọ̀ fún àwọn èèyàn uk ohun kí wọ́n tó ya amẹ́ríkà kí wọ́n tó takọ kí wọ́n tó takọ amẹ́ríkà bí tí amẹ́ríkà bá ń lọ àwọn sábà máa ń lọ o ti ri bẹ́ẹ̀ o ti ri bẹ́ẹ̀ mo ti mọ mí pé àwọn ìlú yẹn táwọn ìlú méjì bákan máa ń jẹ́ lọ mùsùlùmí ọlọ́run níjọ náà kọ́ sí àdúgbò tí wọ́n jọ ṣe àdúrà àwọn lágbára lápèjúwe so wọ́n máa náà tí wọ́n máa ṣe kíkan máa ṣe kíkan máa ṣe kíkan tó bá àwọn aláyẹn lẹ́yìn kan tó bá àwọn lẹ́yìn àwọn ọ̀hún níbàrà wọn jà ńjọ́ mi sọ pé wọ́n lè pẹ́ẹ́ wọ́n lè padà jọ tẹ́sí jà táwọn lọ sọ pé àwọn náà fẹ́ pọ́n ní báyìí wọ́n lè kọ́
1: وهذا
2: طبعا اما شپلا اما الخزرج دلی خزرج تان جلال باید میدیم بینم بینم بنام نادر اندا بنام قرائدو اما شپلا دلی الاؤس تان جلال باید سو اما یعنی اصابی اما نو اندا فیچی نانگه تو اندا بولی جلال آنم دلی لال باید سو ما ترابه کنید ما که اسلام بوده کنید ما که نبی اوفی که اصابی نبی کنده و نبی دهنده چه سنو آنم تو تو یک پیس کنتو آد بده ایستو نیده که اول ما جا اصوا جو رو دیو آیو کمانده تو دیو انتو باس چه فلو آبا فلو من جا فلو من دو گفن فلو سنو سنو

ìpèpẹ̀tí tí ìsìlámù tí ìsìlámù ń pè lọ síbẹ̀ kò dùn mọ́ wọn torí pé kò ní kí wọn lè jẹkújẹ jẹ náà bẹ́ẹ̀ sì ni wọn kan tí ìsìlámù ń pè lọ síbẹ̀ nǹkan tó dá ni torí ìsìlámù ẹ máa ń jẹ́ kí àsìkò wà láàrin àwọn èèyàn àwọn ẹni tí ò sásìkò láàrin wọn tẹ́lẹ̀ tí ìsìlámù bá dé àsìkò wà láàrin wọn torí pé ẹ̀sìn ìsìlámù níbi kan máa pé bákan náà la jẹ́ النبي صلى الله عليه وسلم المسلمون تتكافى دماؤهم ويسعى بذمتهم أدناهم وهم يد واحدة على من سواهم أو كما قال النبي صلى الله عليه وسلم المسلمين بكنا نجد أجيبا بكنا أن يكون سكوه توبي كي يكون أفين توازي كي يكون توبي إن رأس السلام أعطي كبارا أفي سواء فاديني أن يكون سكوه جوبا كي يكون تيسا با أن يكون سكوه جونيما كي يكون تيسا أن يكون سكوه جونيما هذا so atara be tatakafa odimahum wa yas'a bi rimmatihim adnahum so wa hum yadun wahidatun la mansuwan so that do wa rakala se be atara pe asi je nke fi ado je nti aya makera wa e bi ola so ne pa won pe garaba so ne pa awon muslimin e pe محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم هذا الدين كان على واني هذا ما كان واني هذا ما كان واني مسلم ما كان مسلم هو اللي لولا على لوني من تقول تريا سيا الله أبا سو نجا لو كبر نبي سيا الله أبا يو ما كان إسلام لي ما نبي صف ما قصة صن صدق ويبيع مسلم سجن se àwọn àpèjúwe àwọn mùsùlùmí náà àwọn àpèjúwe àwọn mùsùlùmí níbi ilé ìnífẹ̀ẹ́ ara wọn ìmá sanu ara wọn àti ìmá kẹra wọn gẹ́gẹ́ bí bọ́ọ̀dì kan ṣoṣo ni tí erékẹ́kan tó bá ń jẹ̀rora níbi bọ́ọ̀dì kan ṣoṣo ló dọ̀ra náà wọn bá jẹ̀rora ló sì wọn bá ṣàìsàn so bí mùsùlùmí ṣe jẹ́ nìyẹn so látara bẹ́ẹ̀ ìsìlámù ó máa ń pè ara síbi ìsọkan ni àwọn tí ò ti ṣe tí wọn jọ ṣe tẹlẹ tí wọn bá ti ṣe islam náà gba islam àwọn jẹjẹ ọjọ sọkan ẹni náà wọ bí islam kí islam tó dé báyìí wọn ṣe ń ṣe báwọn náà bá ń ṣiṣẹ ìgbà tí islam tó náà fẹsẹ islam kẹwọn wọn jẹ náà bí lẹyìn bàtà ti jẹ ní ẹpẹrẹ tẹlẹ ìyẹn náà sayid náà mọ bí sọ pé náà nùkọ mú na azana lọhọ bí islam wà máa ma pàwé na lẹ ẹzà tàbí rí àwọn kan náà wọn fẹ́ pé àwọn ọjọ́ kankan islam ló sanwó adé ẹnẹbí ló sanwó adé ẹnẹbí táwọn bá ti wá wáyé lọ síbi nǹkan bí àtàṣe islam yìí o tábàlọ̀ pé bí owó lọ́wà èèyàn bá máa ṣe lọ́hùn tábàlọ̀ pé bí ọlá lọ́wà èèyàn bá máa ṣe lọ́hùn tábàlọ̀ pé bí ipò lọ́wà èèyàn bá máa ṣe lọ́hùn tábàlọ̀ pé bí agbára lọ́wà èèyàn bá máa ṣe lọ́hùn àyàn bá fẹ̀ sílẹ̀ tó bá yẹ pé táyé ni àìmọye tí ò sí tọ́lọ́wọ́n tó láyé jù wá lọ ẹ̀sìn yìí náà nìkan náà tẹ̀sán ohun tí a bá kára fún ìyànjú kan mọ̀ bọ̀ tó bá ti bọ́ ìyànjú nǹkan náà ìyànjú nǹkan kọ́ ló ń kó ṣàdùnà ẹ̀sìn ńlá fi ẹ̀rẹ́kẹ́ jẹ́ náà bíi ọlọ́run sọ pé wàlẹ̀ láì ní ìsìlátù wàlẹ̀ wàṣọ yìí wàlẹ̀ mọ́mínì ayab tó gbọ́nà ẹ̀dá ẹ̀zà fàyẹ́nà ẹ̀zà tó lẹ́yìn jàmíà nínú ọ̀ṣọ́tò mẹ́sà kí ló yẹ káwọn mùsùlùmí tó kọta àwọn kẹfẹ́rẹ́ kí ló yẹ káwọn kọta àwọn mùnáfíkì kí ló yẹ káwọn mùnáfíkì ṣe báyìí gan ọlọ́wọ́ dọ́kun àpọ̀nù náà ni ẹ̀yìn náà kọ́ ẹ̀dá mẹ́sà fún sọkọ́lọ́ kọ́ṣẹ́ àná kọ́ṣẹ́ àmọ́ náà látara bẹ́ẹ̀ ṣe sáà ẹ̀sìn pé máa ń pa ọkà pọ̀ ni ọkà tí ò ṣe tẹ́lẹ̀ yóò sì pa wọn pọ̀ ẹ̀rọ náà nàìjíríà kí ẹ̀sìn tó dé ẹ̀rọ báyìí ṣe ń ṣe ìran kálukú ṣe tẹ̀ lọ́tọ̀ haúsí ṣe tẹ̀ lọ́tọ̀ fúlàní ṣe tẹ̀ lọ́tọ̀ bari ṣe tẹ̀ lọ́tọ̀ so bẹ́ẹ̀ náà ni igbó ṣe tẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni yorùbá ṣe tẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn inú yorùbá náà àwọn tó tún jẹ́ wọ́n tún pín rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìgbò náà bẹ́ẹ̀ ṣe wọ́n tún pín rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn haúsá kínní bẹ́ẹ̀ mọ́ra wọn. so ṣùgbọ́n bí àtẹ́sìn dé tí wọ́n kálukú gbọ́ ẹ̀sìn ẹ̀sìn jẹ́ ká máa pé bákan náà lajẹ́ wọ́n kálukú jọ́ ṣàṣepọ̀ so ti wọ́n kálukú jọ́ ṣàṣepọ̀ yorùbá ọ̀yọ́ kò yàtọ̀ sí yorùbá kínní àti ń pè yorùbá ibòmí so bákan náà ni wọ́n bẹ́ẹ̀ ni yorùbá wọ́n máa pé òun yàtọ̀ sí haúsá haúsá máa pé yàtọ̀ sí níbi ẹ̀sìn ní pápẹ́ ẹ̀sìn jọpọ̀ àpọ̀ bẹ́ẹ̀ náà ni ibo tó bá sẹ́sìn wọ́n máa pé ọmọ ìyá kan náà ni wá ọmọ ìyá kan náà ni wá so ẹ̀sìn nìkan ẹ̀sìn lábẹ́lẹ́jọ́ papọ̀ tí ẹ̀ bá sẹ́sìn kò sí ìrànkátọ́ dájú kan kò sí ìrànkátọ́ pé kan kò sí ìrànkátọ́ pé dáadọ́ sínú wọn kò sí ìrànkátọ́ pé kò sábò lára wọn ẹnì kan ọdẹ máa sọ pé ìrànkan lábúrò ìrànkan lábúrò ìrànkan ni ọ̀dà rárá.

0: ọ̀rọ̀ kọ̀kan lónìí tiẹ̀ lọ ní aburú tí ń ṣe ìran kọ́kan lọ́sì mi dáadáa kò sí náà kò sí ìran kankan tí ò wúlò tó gẹ́sìn ẹ̀sìn ní kalabu kátà lára wa gẹ́sìn bá ti ń bẹ àsìkò ọmọ wa tí ó bá ti sẹ́sìn kò ní sí ẹ̀sìn náà ní kókó ẹ̀sìn náà kó tí bó bá sẹ́sìn ju yorùbá ju haúsá ju fúlàní lọ tó bẹ̀rẹ̀ lọ́nà ọba ju sunnah nabi jù lọ yóò lọ lálọ́dọ̀ lọ́nà ọba jù wọn lọ bẹ́ẹ̀ ní sáà business town bàbá rẹ̀ mama rẹ̀ mùsùlùmí ìwé fámì lọ́jọ́ bàbá ìyá ìyá gbogbo mùsùlùmí mùsùlùmí tó yẹ jẹ́ pé third best town ni àbí ìpínlẹ̀ kan ní tiẹ̀ tó bá sẹ́ẹ̀sì jùlọ tó bẹ̀rẹ̀ lọ́nà ọba jùlọ tó bá ṣe tó sì ti ṣe sunnah nabi jùlọ yóò lọ́la jùlọ so ọlọ́run kọ́ ṣàánú wa abi islam la abali siwahu idha iftakharu bi qaisin aw tamimi so islam ni jẹ sí àwọn kálukú káàtà ẹ̀ka sí islam dáadáa islam máa ń pàpà pọ̀ jù ìmá ń sọ àyàn pọ̀ jù olùdarí tó ti pákàtì wọn gbára wọn sọ tẹ́lẹ̀ pẹ̀lú pé á ọba lòun ọlọ́lá lòun yóò sì hànà lẹ̀ tọ́ba wa máa sáré yóò tó pẹ̀lú ẹ̀mẹ́ wa rẹ̀ so ìṣẹ́jọ́ ti kọ́kàn sí kí ni àpá papọ̀ bí wọn pe subhanallah bí tóun ti ń jọba kì í ṣe ilé ọlọ́run tí yóò rẹ̀ ẹ́ ńlẹ̀ yóò sì rọjò bẹ́ẹ̀ náà ni olówó bẹ́ẹ̀ náà lọ́lá bẹ́ẹ̀ náà lóní mímọ́ yóò tó pẹ̀lú àwọn ọmọkéwó tó pẹ̀lú ẹ̀ńtẹ̀ ọmọkéwó bẹ́ẹ̀ lọ́nà ọmọ ọgbẹ́ àwọn fẹ́ mọ nínú àyè àwọn ẹ̀ṣẹ́ kíní kàkàbá yìí wọ́n jọ tó mọ́sáńdà sí rọjò wọ́n jọ fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ẹ̀jìká ọjọ́ kẹjìká kókósẹ́ kan kókósẹ́ so ẹni kẹ́kọ̀ọ́ ní yẹra wọn jẹ́ sẹ́ńtọ́bá lọ́hùn dání kọ̀ọ́ ní ọmọ ọ̀dájẹ́ kò ní sábúrú fún bẹ́ẹ̀ náà ló bẹ́ẹ̀ mara wọn so islam máa ń ṣe kíni ẹ máa ń sọ kan pọ̀ ni ẹ máa ń sọ kan pọ̀ ni so ara tí islam wá ṣe lọ bẹ́ẹ̀ náà sì ni islam sì rèé gbogbo náà ọ̀tẹ̀ àtọ̀tọ̀ tó ti wà náà islam máa ń pa náà ni gbogbo ọ̀dọ̀ ti wà láàrin àrìn àtẹ́lẹ̀ kí islam tó dé bẹ́ẹ̀ islam dé tó kálukú wọn ṣe islam abẹ́ tí ọba ṣe islam dáadáa lókù islam pa náà mọ́lẹ̀ kálukú wọn máa sọ pé àṣẹbí káwọn tó ṣe islam náà ìgbà tí islam ti dé àwọn ti gba gbogbo eléyìí kò sí nǹkan mọ́ kò sí kíni kò sí nǹkan mọ́ lórí jẹ́ pé tí mùsùlùmí bá ti jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ islam ọ̀yẹ́ kó tó máa rántí ànámá kò tó yẹ kó tó máa rántí ẹ̀bọ kò tó máa rántí kíkan sọ pé tọ̀ ẹ̀rá àwọn bẹ́ẹ̀ ṣe kíní kan lé yorùbá àwọn bẹ́ẹ̀ ṣe tó kàn jẹ́ yorùbá àwọn ṣe kíní kan kíní kan máa kílèmù pé kẹ́ máa fi kẹ́ máa kílèmù yorùbá láti fi ṣẹ́ bọ́ ẹ̀rá àbí ogun tí nǹkan tó jẹ́ bí ọ̀tá ọ̀tẹ̀ tó ti wà tẹ́lẹ̀ tó pé dáhùn ẹ̀mọ̀ ìjà sọ lórí pé àwọn yorùbá kíní kan àwọn yorùbá kíní kan yorùbá kìlẹ̀ ẹ̀yọ́ ní kíní kan so tó ti gbà tí islam ti dé tó bá ṣe islam nù ọkọ̀ ẹ̀kọ́ máa ti lára mùsùlùmí ẹni tí ọba ti ṣe islam tó bá ti ṣe sẹ́kùlà rẹ̀ tó sọ wọn ò tí ì rí malẹ̀ òun sì wà lókùnkùn ni wọn wá ti ń tọ́nà fi malẹ̀ kẹ́ ọlọ́jà àkọ́mínà náà ẹ̀ lọ́rùn wa kìtàbù mobil lọ́rùn bẹ́ẹ̀ àkàṣà pé islam lọ́rùn bẹ́ẹ̀ àkàṣà pé ànábì muhammad sọ̀sọ̀ so that látara bẹ́ẹ̀ so islam mi panu tí islam mi ṣe ni pé ẹ máa ń panu fitina ẹ máa ń panu ọ̀tẹ̀ àtọ̀tá inú ọmọ jọyọ̀ lójú táwọn mùsùlùmí bá tún jáde àrùn wọn àti lálábàásíra wọn ni o tíbi tí ẹsẹ̀ lálábàásíra wọn ni o tàbí bí ó ń kálukú ayé náà ni o ẹ ọmọ jọyọ̀ ló ká má dásìpọ̀ mùsùlùmí tó dún wá sí ìdókòó ní súnà táwọn tó dàgbẹ̀ ju àwọn mùsùlùmí lọ kó tó má sásìpọ̀ láàrin wọn wọn sásìpọ̀ láàrin àwọn afọ súnà àdẹ́kọ̀ kálukú wo ara rẹ̀ wò ń kálukú chẹ́ẹ̀kì ara rẹ̀ ń kálukú wá bẹ̀rẹ̀ ọlọ́run ọba àti pé ń túmọ̀ sí pé àti practice islam ṣe ká practice ẹ̀ lọ́fà báwo ni ọ̀tọ́ sì máa ọ̀tọ́ sì sẹ́kù láàrin wa yàní àbí kankan máa ṣe fa ọ̀tá láàrin wa tábí mo kọ́ àwọn ọmọ orí ara wa kí ló dé kí ni tí ń bẹ kí ni tí ń ṣe láàrin wa tábí parí ẹ kí ló dé tábí bá ba ajá tó dùn náà wà bá ní yóò dá ní lágbájá ní tèmi bá jáde pé kò ṣe súnà lápèjúwe àdúgbò kìlọ̀ pé tí ń ṣe yóò dá ẹ̀yìn ń ṣe aṣáburú àbí ẹnì kejì jẹ́ ń ṣe ọdẹ ṣé máa ń bá ajá tó kí ni ìjà táwọn tó ń kálukú ń jà sí ṣèbí táyé náà ni àyè kí lọ táwọn tó ń kó ìrora wọn so táyé náà ni kí ló ń fa ọ̀tẹ̀ àjẹ́ pé tó ń kálukú ọ̀rọ̀ rẹ̀ wò pé àti practice náà bó ṣe kápẹ́sì àti practice náà bó ṣe kápẹ́sì ló fà torí pé inú tí sáàmù gbé wà ní pé kó a paná fìtínà gbogbo ìjà títí bẹ láàrin àwọn èèyàn ọgbọ kíni a ti ń pè ọ̀tẹ̀ àtọ̀tá ti ń ṣẹlẹ̀ láàrin tó ti ṣẹlẹ̀ láàrin islam wa panẹ́ bẹ́ẹ̀ ni tẹ̀bẹ̀rẹ̀ kún ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ìkórira mùsùlùmí ọ̀tẹ̀ máa kọ́ nìyàn mùsùlùmí ànábì sọ pé aláta hasadu aláta bàbáàdù ẹ má pẹ̀gàn ara yín ẹ má kórira ara yín ọ̀kúnú ìbádàlá ẹ̀fọ́nà ẹ̀jẹ̀ rọ́ọ̀sì ọlọ́run بحسب امرئ من الشر ان يحقر اخاه المسلم او تو كان يقول يا ابو
1: tori pe ni ye pe ra ma ya re muslimi
0: ba wa ko ro ko ho ju lani abi ro ko ni bibi ju lani abi ro ko lo la ju lani abi lo pe na oni na ju lani abi tori pe oni papa oni on popla ju lani abi tori ko oni ma ju lo so ana ju pe to to no pe ani abu sallallahu alaihi wasallam tori pe ya pe pe ra ma ya re e musume ya pele nka kan ko ya kama ya pele nka kan ana ko shanu ko sanu na so la tala ba anti islam do anu be na islam be wa pe kama ni amana en ta ma fi amana pa mo si lodo nkan kan te o de pa mo si lodo pe ba n toju e ni baba yi o ti ana si gba be an se gbe fun ani ki o se gbe fun ton pala ko ma yi pala ko da bi to wa toju e si ni ma ku che ma de ko bi to wa toju e si ta ba fe gbe ko fun di kan o de ko ma pe bi ton ba yin toju o yin si ba bi ton toju kan yi so na ma suro nikan e yi ke nkan mi ta ma ba yan de pa mo oya ma ba yin mo ti fe ba yin chin tori pe bai bai tori be won o si dada bi kini bai bai bi kini bai bai so to ba fe lo kan fe ya bi kan fe se o de o so fun ton o so fun ton pe bai bai bai la ke du so amana me di lo akun se amana ti dukia nu amana ke ni amana toro eyan trust ra o lo wo le ni olo o wa bi oro se lodo pe ah o fa pa ma se olodo o si ti atu o si ti o si lode tu awa ta so pe aja mana yo ke se nkan to je nkan hotel ese ke ama dite yan o ke ama dite ara ni o ke ama jara ara ni o ke ama so pe ke ama so ra ni ara ni o le ni o se kini o to ra ama se oro lo subhanallah eyo na ama nkwela mana ya ma bara wa je ma so pe amana ni ro adake o no si pe egba yo da lo si so ke ko ko dana nu yo ma fojo nti o da wa ni bayi yo ma se lo la re be on to si ri be ba ton ku ra ma ni bayi kan lo do ton ton ai ma ye se lo kan lo kan lo ko ti fasira la lo ti fasira la se n ta lo ka ba ni o ka ku ile yo na lo mi an ka ka ma na e ti sa ma na an ka ka ma na nga ma na ni pe o so asiri re fun ya so nga to da bayi kan to be si to da ni bayi kan to ku je ka to ni bayi kan ti n bayi ni wọ́n dẹ̀ kọ́ pamọ́ sọ́dọ̀ ó sì lọ́dẹ̀ túrẹ́ nìkan ó dẹ̀ kọ́ jẹ́ ẹni tó súnmọ́ tó ló dé tí ó sọ pé kò sọ mẹ́ nìkan ìjọ mi wọ́n sọ pé ẹ̀yin mọ́sọ̀ báyìí tọ́ba ní ẹ̀yin mọ́sọ̀ ẹ̀yin mọ́sọ̀ báyìí fún kò ní nìkan sọ pé ṣe kò tó máa béèrè lọ́wọ́ ẹ̀yin mọ́sọ̀ báyìí tó máa pé òun sọ mẹ́ni kọ́dà bọ́ bá sọ fẹ́ mi ìjọ sọ mẹ́ni fún ara àbí ń bá yan sọ̀rọ̀ ó ṣe báyìí kì í sọ̀rọ̀ tẹ̀mí sọ̀rọ̀ rárá ẹ̀rọ tó jáde àṣírí ni ó wá ṣe báyìí ìyẹn ni pé kò fẹ́ kẹlẹ́mi ọ̀dọ́ ni bẹ́ẹ̀ ni sọ abébùn àṣírí sọ ọ́ ní ọdún tí wọ́n ti ń bọ́ sọ̀rọ̀ ní kọ́ ara rẹ̀ tí ọ bá ti ṣe báyìí bá ti yẹ ẹgbẹ́ ọ̀tún àbúrò ẹgbẹ́ òsì ni kọ́ máa.

Nigeria. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nigeria. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tọ ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa.

0: Adama, ọmọ alágo àjílù kèrékèré ń jọ ọ̀sẹ̀ ọmọ alágo gbàrò kò wálé ọmọ oníbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi.
1: Àdàbà mímọ́
0: àdúrà mọ́ mi ọmọ balógun àdàbà.

Léo. Ẹ kalẹ̀ àkùṣe òní àkú àtàárọ̀. Ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ìdùmàrè, ọba kan ṣoṣo eléyìí tó tún ṣọ wa, tó tún jẹ́ kí a tún pàdé ara wa lọ́mọ ní pẹ̀kínpẹ̀kí lálẹ́ yìí. Ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò aráàgbà ọ̀ǹdà níta ṣàlẹ̀ tòní. Mo kí nílé, mo kí n lóko, mo kí n lọ́wọ́ àrùnkùn nílé àga, mo kí n débi gbogbo tẹ̀tí láǹfààní àti mọ̀ gbọ́. Àkọ̀tun tún lé eléyìí lónìí, eléyìí ti ṣe ọjọ́ kẹwàá ní oṣù kẹsàn-án ọdún 2026. Ọlọ́run ọba mi ibà, ọba mi ọ̀rọ̀, ọ̀rọ̀ tí gbénú ọmọ ènìyàn sọ̀rọ̀, ọ̀rọ̀ tí gbénú ọmọ ènìyàn fọ. Ọlọ́run ọba mi Ìdùmàrè tó tún ṣe kíni tó ṣe wá lálàyé ọkàn tá tún fi lóore ọ̀fẹ́ láti túmọ̀ ṣètò lálẹ́ yìí. Ọlọ́run ọba mi Ìdùmàrè tó wà pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ètò yìí tẹ́ sì tún fi ń láǹfààní láti túmọ̀ gbọ́ mi ẹ̀ka alẹ́ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Ìdùmàrè, àtẹ̀bí àti yín àní fìra wa ṣàwátì ẹ̀ka alẹ́lẹ́ẹ̀kan sí. Ọmọ alágbó àjílù kérékeré jọ ọ̀sẹ̀ yírí ọmọ alágbó gbárùkù alẹ́ ọ̀mú nígbàtà tí ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ọ̀sìn. Ọmọ elédè tó pèdè títí tó fi pegede pèrègede lágbolé elédè kúrí ó jọ kó gbé mi débi rò. Àdúrà mọ́ mi ọmọ balógun lóko mi ẹ̀ka alẹ́ o. Ike pọ̀ jù, a lè kíra wa dáadáa. Ẹyin o dáa fi mọ ọmọlúàbí nù ṣe mọ̀ pọ́ ọmọ Yorùbá ọmọlúàbí ni a. Ẹ̀ka alẹ́ lápá ti bí yìí, ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti mọ gbọ́ ètò yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Ìdùmàrè nínú ilé yìí ìdààmú ò ní kan ẹ̀. Níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí ẹ̀ ní dààmú. Níbi gbogbo tí ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ibi ò ní ṣe kò ń gẹ wa ní ṣe kò ń gẹ ẹni. Wàhálà ò ní wọlé tọ̀ wá láṣẹ Ọlọ́run ọba mi Ìdùmàrè. Ó yẹ ẹjẹ́ á mọ gbára kàsídà ká mọ mú lọ́kọ̀ọ̀kan ìjèèjì lórí ètò aráàgbà ọ̀ǹdà níta ṣàlẹ̀ tòní. Ẹ wò ohun tá a ṣe rèé. Lálẹ́ yìí fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ìgbà tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò aráàgbà ọ̀ǹdà tó fi di wípé ẹ lè mọ́ gbọ́ wa kò tí ì pẹ́ rárá. A mọ́ ṣe àwọn àtúnmúwá àwọn ètò wa lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Rí àwọn ètò tá a ti mú wá lórí ètò yìí rí àwọn ìtàn tá a ti mú wá lórí ètò yìí rí àṣà méjì eléyìí tó ṣe kókó tó ṣe pàtàkì tó ṣe ṣànkó a wà mú méjèèjì wá fún yín papọ̀ lálẹ́ yìí. Tó bá jẹ́ wípé ẹ̀yin ò tí ì mọ gbọ́ wa láòókò tá a mú ìtàn ìgbésí ayé Professor Pella wá fún yín ẹ̀bẹ́ bá ti gbé bẹ̀ báyìí bẹ́ẹ̀ ọ̀bá tí ì gbọ́ rí ẹ gbọ́ lálẹ́ yìí. Àwọn ìjìnlẹ̀ òkodoro nípa Professor Pella. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti gbọ́ wa rí ẹ̀yọ̀ tó bọ̀ wá ń bẹ̀ bákan náà. Orí pé kí ni ẹ̀yin náà ti mọ bá àti ṣe é. A mọ́ ṣe àtúnmúwá àwọn ètò kọ̀ọ̀kan. Eléyìí tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n béèrè fún. Bàbá ti sọ wípé àyẹ lọ wò lójú òpó YouTube wa ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ mọ̀ wípé tọ̀ àwọn lè lọ ọbẹ̀ àwọn lè tẹ̀ báyìí. Láìní ẹjẹ́ àlọkàmù wa fún yín. Iyùn bá àwọn awo gédé ń gbé. Ẹ̀kejì òun ni wípé. Ta mú wá fún wa lórí ọkọ̀ tá ń jẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó sọ wá ní Áfíríkà. Kí ni ìtumọ̀ Áfíríkà gan-an? Gbogbo ẹ̀ gbọ́ láṣálẹ̀ yìí. Méjèèjì a ti sọ̀rọ̀ ń pa rẹ̀ rí. A ti mú ìtàn ìwárí, a ti mú wárí dáadáa. Tó sì jẹ́ wípé ẹ gbọ́ lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Ó dá láti ìsinyìí títí di bí aago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Nǹkan kan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún wa. Ẹ mọ lọ sórí ẹmú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹmú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín báyìí. Ẹ̀kọ́ nọ́mbà yìí lẹ̀ ẹ mọ̀ tẹ̀ báyìí. 0904 83 94 0904 83
9-4 àtẹ̀jíṣẹ́ lẹfẹ́ tẹ̀ o ìwo ni ta kọ́kọ́ mú wa nù méjèèjì ọkọ̀ tá à ń jẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó mọ pè wá ní áfíríkà àti ìtàn ìgbésí ayé Professor Pella méjèèjì la fẹ́ mú wa fún aláṣàlẹ̀ yìí ẹ mọ́ pé àtẹ̀jíṣẹ́ ni ẹ tẹ̀ àtẹ̀jíṣẹ́ ni ẹ tẹ̀ ẹ mọ́ pé àtẹ̀jíṣẹ́ ni ẹ tẹ̀ 0904-888-9999 0904-8-3-9-4 ẹ lọ mọ́ tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp tàbí kẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ lórí text message Professor Pella ni ká kọ́kọ́ mú wa fún yín lálẹ́ yìí méjèèjì lẹ́gbọ́ o ìjà ń jẹ́ tẹ́lẹ̀ ọkọ̀ tí ó ń pè wá tẹ́lẹ̀ kò tó di wípé wọ́n ń pè wá ní áfíríkà àti ìtàn ìgbésí ayé Professor Pella méjèèjì la fẹ́ mú fún wa fún wa lálẹ́ yìí àtẹ̀jíṣẹ́ ní ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ 0904-8-3-9-4 lórí WhatsApp bẹ́ẹ̀ náà ni ẹ lọ sórí WhatsApp kẹ̀tẹ̀ síbẹ̀ ìbò láàdì ìṣẹ́jú márùn láà fi ṣe ìwọ̀n àforí ń lẹ̀ dáadáa kẹ́ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ níṣẹ́ làwọn èèyàn ń pè wá o àti ìṣetán ta gba ìpè o ẹja àtẹ̀jíṣẹ́ ní ẹ̀tẹ̀ ẹ lè lọ sórí WhatsApp kẹ̀tẹ̀ síbẹ̀ ìtàn ìgbésí ayé Professor Pella oníka kọ́kọ́ mú wá fún yín ni àbí ká kọ́kọ́ lọ mú èyí tó ní ṣe pẹ̀lú ọkọ̀ tá à ń jẹ́ tẹ́lẹ̀ àbí ìtumọ̀ áfíríkà gan-an a ti mú ètò méjèèjì wá rí gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣùgbọ́n fún àǹfààní àwa tó jẹ́ wípé ìgbà tá a darapọ̀ mọ́ wa kò tí ì pẹ́ la fi fẹ́ ṣàtúnmúwa rẹ̀ bá a ti ṣe mọ́ ṣe lórí ètò inú lẹ́ẹ̀kọ̀ọ̀kan báun àwa fẹ́ ṣe lóǹbejì lálẹ́ yìí ò ní mo fi wò pé ká ṣe báun ntá ṣe lélẹ́yìí ìta bá kọ́kọ́ mú tó bá ti da ago mọ́kànlá àdé iléeṣẹ́ a black construction àwọn tí wọ́n ní fún wa lálẹ́ yìí níṣẹ́ làwọn èèyàn ń pè wọ́dà ẹjẹ́ á mú pé ọ̀hún o ẹ ló ẹ kalẹ́ o ẹ mọ̀ kalẹ́ ẹ kalẹ́ ti wọlé o tọ̀ àwọn ò tí ì wọlé 0904-888-9999 àtẹ̀jíṣẹ́ ní ẹ̀tẹ̀ ẹ lè lọ sórí WhatsApp ọ̀dà ṣe làwọn èèyàn tó ń pè ìjà ẹjẹ́ àṣẹnù ẹjẹ́ àbomilà ìmọ̀rí tí àtẹ̀jíṣẹ́ wa bọ́bá ti di ago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú márùn-ún a lọ sí iléeṣẹ́ a black construction company ẹjẹ́ àdókè lọ́hùn-ún mo ń bọ̀ ẹ kú kalẹ̀.

àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní tẹ àtẹ̀jíṣẹ́ wọlé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ìpè ń wọlé ànígbà ìpè ẹ àgbà pé àtẹ̀jíṣẹ́ la ní ẹ̀tẹ̀. Ọ̀dà aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Abla Construction Company wọ́n láwọn ń gbọ́ wa kètekète báyìí ká lẹ́sà o. Mo rí àtẹ̀jíṣẹ́ yín láti ọ̀dọ̀ bàbá wa Superior Evangelist Dr. Dédèjì láti CCC Ọlọ́run Dábìrà Parish Ògùntádé ní Ṣàṣà Àlémọ̀ṣọ́. Wọ́n ní ká kọ́kọ́ mú ìtàn ìgbésí ayé Professor Pella ká wá fi ti ìtumọ̀ Áfíríkà ń tà ń jẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó mọ̀ pè wá ní Áfíríkà. Ẹ mọ̀ pè wá ọ̀dà ìyá wa láti ẹjẹ́ mo rí àtẹ̀jíṣẹ́ yín. Wọ́n ní ìtàn ìgbésí ayé Professor Pella òun ni ká mú wá. Orúkọ wọn Abimbola Kàfáyátù wọ́n ní ká ọkọ mú ìtàn ìgbésí ayé Professor Pella.

0: na a ma yi owo pada afa si ton ni baba yi lo wa so fun ya re pe se ro mo te nwo yi ya ma ma pari won to ri ta o en ti o ma se nlora wole o ba ti o da o ya mi e ba mu si bi mo fe jere si ah lo to jere si yi wa mo yi mama ko ba mi abiru ki leleyi bayi eni e wa koro o le ba ya mo sudi jere si o gba le eko lo o de le eko gbogbo awon omo le eko ni an para igbo sudi ya lati jerin olorun ma seun o wa iwo ti ati won bo lo wa lo ki lo ba mu bo awon omode ipo ki won ni olorun ma seun o ki lo won ni ki lo ba mu bo iro ti an ni pe orin rin ajo lo ba le oda kini iwo fe emi fe bisikiti pambola bola ikani kini iwo fe emi fe suuti kini iwo fe emi bisikiti pambola bola le mi fe oda ko si wahala o so fun gbogbo won ni eko eso wo iru gudu bayi o ye la owo gbogbo won la won ori gankan be nna ti o ya o buri epe o gbe oju mi igba te eyan se nkan kan sile le bayi nna ti o bu bayi biskiti pambola bola pali pe suuti pali pali ina lo ko jaji gbogbo won pari o e won be si ni mu bisikiti won bere si ni mu suit be la won yokun paro ah ah iru kile yi be owo won o japo bi bisikiti ati suit o ki giti kan dodo awon tisa awon ah won ma lo mo yi o ma sise eyanu won ba pe saarin won ba mi wa erama bo wa ni ah nbo lo lo lati jo musa ti de na nu o da ko si wa ki lo wa ba wa mu bo lo ba ni o da ko se mi igba ti kanu awon tisa ti an fe ma lo le iyun gbe lailonu dani o gbe dani bayi lo ba ni ah kini nte gbe dani ni awon iwe ati nkan kan ni eyenu ewo nti mo ba mu bo ni nbe nu e mi ati won yewo bisikiti lori sirisi atawon nkan panu ni en to gbe nkan dani o kokko so le to paru e mo ri igba na gogo won so iwo to fe ran ati ma lura ko to le lu omo pa so ti iwo lu omo lo fe po omo sare ki to ni ri nti omo ile oni eni e wa koro o le ba ya je nkan bi primary 3 abi primary 4 ngba na na so wi pe mashudi ko ti lo le eko ti tin pe doka ki o wa se se ti ngba to ya o lo sere fun agba oselu ni iyun obafemi awolowo baba yi lo wa wo pe omo yi ma lebun mo mo gbadun re pupo ju lo ba ni oda afon scholarship lo lo keko nyun nilu ebo mashudi lo si ilu ebo lo sorile ede india o lo si india o lo si indian school of magic o lo bi odun kan be ngba ti o fi lo odun kan awon tin ko lorile ede india nga gbogbo won tin wo pe iru omo wa re nje o fe mo ju en tin ko wa gan lo bayi baba to ri njo to so to so abo ifo abodi re si nigba na baba n so fun ya re pe ajalu gbomo yi lo o oloju bi odun kan abo lo to fi pada wa sorile ede nigeria ki pada de to pada de oloye oba femi awolowo na lo se kin lo si e o sere o pidan han baba ori baba yi wu pupo ju lara ise kan eleyi to se yun live on stage nigba na o ni bi to ti ge iyawo re si meji ogboga awon kan lo kun wewe ni se iwadi kan so pe okun wewe ni awon kan ni meji loge a gboro lati enu en to je iyawo professor Bella gangan gba ta won royin ti won fi oro wa lenu a gboro lenu iya gan iyun alhaja silifat lady Bella se ri pelu bi professor Bella iyun mashudi bo se de latorile ede india orile ede india lo ti gbe professor Bella bo o pupa fo eyan pupa ni kode opolopo eyan mo pe omo Yoruba ni koda ila nbe loju e o pupa to pu be ba sumo daada e le mo pe ila nbe loju professor Bella itan igbesi aye professor Bella na la mo lo gigi professor Bella kan ka ka kiri ipile Eko o kan ti o kan delu Ibadan ipile Oyo ibe la won ara Ibadan ti so ti an ti bi an se gbon pa igbe professor Bella se ti mo kan kini bi awon ebo Ebomani. Kini ko logo, kini ejo ma bombadan. Awa na leni kato sumambi, alado kukiru. Hey, ugunbe lo wore di jengene. La wato wadi, agbon entertainment, awa promota mba na, waba wipe, hey, alado kukiru. Professor Pella, wajia shekin, ise ti di oma la seje uri oma shela. Wawa wupe oda eja sheba yi, kakpe awa mejeji ki wo wa shere papo ni stage lojo kana. Kinto lo sakpa abe un lojo ti Professor Pella, to genya wore meji o goba. Oja wipe nigba na, toko loku inyani wan sope ya, sobeni yo ti loba yi. Inu she wadi ita ashe, lojo na ganga Professor Pella kule iso ya wore, to ti gen kule iso de inya padama. Ti le konta ge won si awon fo e mo bi an se mo se stage laye igba na eyin awon elere ori itage won o faso bayi ere ti pari lojo na ṣugbọn ninu ise wadi ta se in tawon eyan pari wo gba na ni pe ah Professor Pella o ti pa yawo re o ti se kini kan ko mo ri da pada mo ko mo ri so de eyan mo mo ti yiwo nkan ti pati an pari wo gba na ṣugbọn ise wadi ti wa fi die mule wi pe lare ko ti won ko bi igba eyan fi yan si suspense gbogbo eyan wo eru ba gbogbo eyan won pariwo o ti yiwo ki la sele ki lo se Pella ki lo se leyi o ti payawo re igba to di jokeji obi ti bi ti eru bi igba deyan bi 1000 ti an kun loni ngo di jokeji won wo pe iyawo re gan la feri ero po lo bi baju ti o koda o to lo po meta awon to wo ngba to ge yawo re meji ogbogba ide ti Professor Pella ti o di ori stage bayi awon eyan ni an pariwo ko tin to fe se yawo re da yawo re da yawo re da ni an bere si ni pariwo ti o ba ti gbe ya ti ta ba ti ri yawo e awo loni opolopo eyan ti fe mo binu sadede ni Lady Pella nlo lale wu laarin awon eyan odibo lo ya mi koda ogigi kan ka ka kiri agbala aye ni ka si mo wa wo bi Professor Pella bo se gbaju gbaja to gege bi onkidan gege bi magician gege bi asa awon oloyinbo osulumi ododo ni Professor Pella eni e wa koro le ba ya ki n pada si bi ta ba dele kan ni bi ta won promoter ti ti wo pe ba ba gbe aladokun kirun ati Professor Pella ba ba gbe won tira won ba ba la combination ni ga o wa wo pe o da ko si wahala imbo la le lo won la won lo Liberty Stadium Nbadan ibe won fi gbogbo eto si won bere si ni te poster awon royin ni se se ngba na gbogbo le se radio radio Nigeria lo gbaju gbaja ngba na eyo radio Nigeria ibi ta wa yi koda o daji wo mbole ngba na pe ngba ta won promoter ti an ku opo Professor Pella atalado kun kirun ege bi aro ba ta wa ba onyana na awon to sele lojo na lawon to je wipe bi Professor Pella bi ba lo pidan bi ba lo si stage bayi won o le mo tele ngba to ku bi ose meji awon kan ni won ti wa sora won di lara awon promoter won ti sora won di eyi ti so tun so si mo ba bi kan je won lo ba alado kun kirun ni akoko lo ba pe baba se re en tin bo yi oni buku ogun ni aya baba aya alado kun kirun tu o tun luki se lo o to oni buku ogun te wo yi ye se le yi lo ti gba gbogbo tin se atori le ede india ni alado kun kirun ba ni kene ya logun lohun to an bi ni nda tawon eleyi ti won lo tan nda ti yo wole lo pe gbogbo awon babalawo re patapata pe e dakun o omokunrin ti an ni nbo yi won gbe fajale won gbe jale lele kini ekeje eketa ekeri ekarun won ti die mule pe Professor Pella te nlo ba te fe jo DJ stage yi ke se eran riro o o bere si ni di gbogbo e mara ngbo okunjo meje awon ti bi ti lo ba aladokun kirun won tun lo ba Professor Pella pe aladokun kirun te mo te jo fe se ready stage o mo ti dira gan eyin o ti e dira kankan rara o ti pa bi imalu bi mefa ojojuma ni peran ti fi se tutu tori pe fojo fe baba dogun odun ape baba dogun osu ape ọjọ́ ti ẹ dá pé Liberty Stadium Ìbàdàn ó kún piti mu akaimọ yin èyàn ni àwọn wò pé bò ní ó ṣe jẹ́ o aládòkun kiru ó balẹ̀ gùdẹ̀ yàn nínú ọkọ rẹ̀ jẹ́ ló ń gbà náà bí ọkọ̀ pọnpọ́n bíi pickup báyìí nígbà náà ṣáájú ló jókòó sí àwọn babaláwo tí ó jókòó sẹ́yìn wọn wọ bíi méje ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìkan kò gúnra wọn nù àwọn méjèèjì oníkálukú ṣeré tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Professor Pella náà jókòó sínú ọkọ rẹ̀ gan ngbà náà sí rólẹ́ẹ̀tì ló gbajúgbajà ńlọkọ̀ tó gbajúgbajà jù ngbà náà bàbá ńlá ọkọ̀ ngbà náà sí rólẹ́ẹ̀tì òun àtìyàwó rẹ̀ ní ọjọ́ jókòó ńbẹ̀ táwọn ń wò pé só ti kàn wá sí òkan àwọn kan ń gbé káàkiri àwọn arébípa òǹpìtàn wọn a máa sọ wọn ní ẹni stage ngbà náà Professor Pella ó pin dán débi pé ó gun kẹ̀kẹ́ nínú ògo níṣe ni aládòkun kirun ó wá gbé ìgò ọ̀hún ó gbé mi àwọn èèyàn ṣẹ̀ wá lọ ń bẹ́ iyùn ní kirun ó ṣe sọ fún ọ pé ẹyin ẹ lọ mọ mówó wá ẹ lọ mọ mú màálù wá ẹ mọ wá dọ̀bálẹ̀ bẹ̀mí kò sí tó jọ o kò sí ètò gúnra wọn nú àwọn méjèèjì lọ́jọ́ náà bó ti wù mọ́ ení ẹ̀ wá kọ́rọ̀ ó lè bá yá ká má fọ̀rọ̀ gùn ká má bọ̀rọ̀ lọ́wọ́ ná irú ikú o ló pa Professor Pella ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 ni wọ́n gbẹ̀mí Professor Pella nígbà náà ó wà bí ẹni ọdún mẹ́tàlélọ́gọ́rin sí ọdún mẹ́rìnlélọ́gọ́rin 83 to 84 yìí ṣùgbọ́n rúkú wo ló pa Professor Pella ẹnu oníkàn báyìí náà láti gbọ́ pọ̀n ọ̀hún ẹnu ọlọ́fàá láti gbọ́ mọ́ta láàrin bí ìṣẹ́jú mẹ́fà ẹ̀já gbọ́rọ̀ láti ẹnu Lady Pella Ìmọ̀ Làájà Silifat tó jẹ́ ìyàwó Lady Pella Mọ́ngọ̀ ẹja farabalẹ̀ gbọ́ dáadáa ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn oníròyìn tí a ṣe pẹ̀lú ìyá yìí eré.
1: Ni Alájà Silifat Abiola Pella tí gbogbo èèyàn mọ̀ sí Lady Pella. Lady Pella jẹ́ ìyàwó Professor Pella. Mo sì jẹ́ Mùsùlùmí. Wọ́n bí mi sílùú Kìsì ní Ọ̀yọ́ State. Mo dẹ̀ fẹ́ ọkọ mi nílùú Sẹ́yìn. Mo sì jẹ́ ẹni tó bá Professor Pella ṣiṣẹ́ dáadáa. Òpìdán ni Professor Pella. So òpìdán lèmi náà iṣẹ́ ta dẹ̀ ṣe nìyẹn. Wá ti lọ sí gbogbo bí ìdámẹ́rin gbogbo àgbáyé. A ti gbé iṣẹ́ májíìkì lọ sí gbogbo ibẹ̀. Káti ẹ̀ wo ti Africa countries. Mo sáwọn pé a ti lọ sí gbogbo West Africa country. Pẹ̀lú mọ́tò wa ni o. A kúrò ní Nàìjíríà, alọ́kútọ́nu Togo, Côte d'Ivoire, Liberia, Sierra Leone, Guinea. So, bá ṣe lọ káàkiri nìyẹn. Lẹ́yìn ìgbà yẹn, gbogbo ìlú òyìnbó náà láti máa ń lọ. A máa ń ṣeré lamẹ́ríkà, a máa ń ṣeré ní London. So, gbogbo bí gbogbo la máa ń lọ. Ọjọ́ ọmọnìgbàgbé, ọjọ́ National Theatre kan ni. Lọ́dún náà lọ́hùn-ún, Professor Pella ń pidán lọ. Ó gé Lady Pella sí méjì kò tètè wá rí dá padà ó gbìyànjú ó ń làágùn gbogbo àwọn èrò tó wá wòran náà rí pé ó gbìyànjú ibẹ̀ ni wọ́n ti parí eré ijó náà bó ti gbìyànjú náà ìgbà tó yá ọlọ́run gbogbo Lady Pella padà wá sáyé but àwọn èèyàn ò tí ì mọ̀ díjọ́ kejì so èrò ti wá pọ̀ nínú hall pé wọ́n fẹ́ rí Lady Pella tí Professor Pella bọ́ síta ó ń ṣeré wọn nínú ó Lady Pella làwọn fẹ́ rí ẹlòmíì bọ́ ṣe rí Lady Pella báyìí ẹlòmíì ní òun ti wòran tán òun ò wòran mọ́ inú kálukú dùn ariwo sọ lèmi náà wàá jáde sí wọn pé a dúpẹ́ fọlọ́run o Lady Pella ó ti padà wá sáyé o gbogbo à ń lọ káàkiri káàkiri káàkiri president lumi àwa wòran wa. Inú wa dùn ọjọ́ má ní gbàgbé ni àwọn èèyàn kàǹtì kàǹtì kàǹtì wọn wá wòran wa àwa gan máa ń ṣeré fún bàbá wo lọ́wọ́ kan má ní nǹkan ṣe àlọ́ṣe ṣóun bẹ́ẹ̀ gbogbo àwọn ọjọ́ má ní gbàgbé nìyẹn àwọn ọjọ́ kàǹkà kàǹkà àwọn ọjọ́ dùnú kó ni mo wà tán ti pè mí èmi ò tiẹ̀ mi ò gbọ́ nǹkan kan ṣe mọ̀ pípa yẹn náà ni fẹlákú ọjọ́ yẹn gangan náà ni fẹlákú. But Fela lèmi ń gbọ́ mi ò gbọ́ nǹkan kan tí wọ́n wá sọ fún mi pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí Professor Pella ìgbà tí wọ́n wá gbé mi lẹ́kọ̀ọ́ tí mo wá débìí ni mo rí kó ṣẹlẹ̀ ọjọ́ burúkú lọ́jọ́ yẹn mi lè sọ pé báyìí ni torí àwọn èèyàn sọ pé mo faint won da omi simi lori kin to pada ojo nla lojo na beyan ba ni imoni akoko ba imoni eyan je eni olodun ba feran imoni yan olodun tun wa ise gbe fun.

0: alu barita kan wa tin ba ni kole lati bere pepe ti dokun won se fokan tan won ki ja ni tan mo anfani nla kan ni won mu wa fun wa o e ji ajogbon ki loruko ile ise na e kokko bank number ero ba ni soro ile na 070 88 37 0042 070 88 37 0042 tabi 090 36 58 0411 090 36 58 0411. Bí ẹlòmí ṣe náwó sí sáìtì rẹ̀ tó kò yọ, níṣẹ́ làwọn tó gbéṣẹ́ ilé ẹ̀ fún gbowó lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fi ń kọ́ tiwọn. O ti ra building materials títí síbẹ̀, iṣẹ́ ilé tiẹ̀ ò kúrò lójú kan. Ìwọ tó o ti rora rẹ pin pé ìjẹ́wọ́ tiẹ̀ lè túwó jọ lọ́jọ́ kan láti bẹ̀rẹ̀ sí ní kọ́lé débi tó parí ẹ̀. Ẹlòmíì ti ralẹ̀ ní ìsìn, o ti lé lọ́dún mẹ́wàá, ṣùgbọ́n tí ò gbé block gorí ẹ̀ rí bó ti wulẹ̀ ọmọ. Foundation lásán ni ẹlòmíì ṣe sórí ilẹ̀ tiẹ̀ tipa fi pin. Láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, foundation gan ti jẹ mọ́lẹ̀ pátápátá. Nígbà tẹ́lòmíì bá sáré títí, ṣùgbọ́n tí ò ságara láti kọ́lé, àìmọye wọn ni wọ́n ń gbé ilẹ̀ wọn tà. Fìgbálé, gbogbo wa la sì mọ bí ọ̀rọ̀ ilé gbígbà ṣe rí nílùú Èkó tá a wà yìí. Láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń ṣàkóso ilé iṣẹ́ rẹ̀, ẹnu lásán ló fi ń pariwo permanent site. Ṣùgbọ́n tí bùkátà àtọrọ ajé orílẹ̀ èdè Nàìjíríà ò tiẹ̀ jẹ́ kí nǹkan ó jọ rárá.
1: Ọwọ́ contractor tẹ́lòmíì kó sí nínú òjò orílẹ̀ kọ́ títí dòní olónìí. Contractor ti sọ ẹlòmíì di ATM. Wọ́n ti gbowó lọ́wọ́ títí, ṣùgbọ́n iṣẹ́ ilé rẹ̀ ò yí padà. Ojú kan náà ló wà.
0: Bórí ò bá gbé ni, níṣe ni gbé ni kaláwore. Bó o bá ń láǹfààní láti mọ gbọ́ mi, o kú oríire o. Ìrònú ọjọ́ pípẹ́, gbogbo ohun tí ń dà ọ́ lọ́kàn rú, ọ̀nà àbáyọ ti dé o. Amlac Construction Company ní kí n sọ fún ọ pé kó o lọ fọkàn balẹ̀. Ìwọ ló kàn láti donílé lórí, ìwọ ló kàn láti di láńlọ́ọ̀dù, ìwọ ló kàn láti dání ilé iṣẹ́ tiẹ̀. Amlac Construction Company jẹ́ ilé iṣẹ́ abánikọ́lé ìrọ̀rùn tí kìí jáni ikulẹ̀. Àkàìmọye iṣẹ́ lóníruurú tí wọ́n ti ṣe tó jẹ́ àrítọ́ka sí ní tìgbútòrò ìpínlẹ̀ Èkó àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àkàìmọye ilégbèé, ilé iṣẹ́, ilé ìtura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ṣe. Tẹnukọ́ tètè bọ̀ lìkọ́, ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí. Amlac Construction Company ò ṣe fọ́rọ́ sẹ́yìn nínú àwọn ilé iṣẹ́ abánikọ́lé ìrọ̀rùn jákèjádò ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. WhatsApp number wọn ni 070 88 37 0042 070 88 37 0042 tàbí kẹ pè wọn sórí 090 36 58 0411 090 36 58 0411. Ẹgbọ́ mi dáadáa, tí ẹ̀yin bá ti ní ilẹ̀ níbi gbogbo yòówù kẹni sí, ẹ pè wọ́n lónìí kẹ bá wọn sọ̀rọ̀. Ẹ ó sọ irúfẹ́ ilé tẹ fẹ́ kọ́ tàbí bí ẹ̀yin ṣe fẹ́ kí ilé iṣẹ́ ẹ̀yin tẹ fẹ́ kọ́ rí. Lẹ́yìn náà ẹ ó jọ dúnàádúrà lórí ọ̀rọ̀ owó.
1: Owó péréte ni wọn ó kọ̀kọ́ gbà lọ́wọ́ yín láti bẹ̀rẹ̀.
0: Ẹ ó jọ fẹnukò lórí iye tí owó yín jẹ́. Lẹ́yìn náà
1: ẹ ó san bíi 5% nínú owó iṣẹ́ ilé yín. Iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Nígbà tẹ́yìn náà bá rí bí iṣẹ́ ṣe sáré sí, ẹ ó mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀. Iye ọjọ́ tẹ bá jọ fẹnukò sí wípé iṣẹ́ ilé yín máa parí náà ni wọn ó fi kọ́kọ́rọ́ lè yín lọ́wọ́. Wọ́n yàtọ̀ sáwọn ajálẹ̀ onílé bo ti wọn lẹ́yìn.
0: Wọ́n kì í ṣalágbèdá, ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn. Iṣẹ́ wọn kì í ṣoní wùrùwùrù bíi tàwọn ará òkè ọ̀hún kan. Bẹ́yìn náà bá rí iṣẹ́ wọn, ẹ ó rí wípé ó pọ̀já bẹ́ẹ̀. Àwọn òṣìṣẹ́ wọn kọṣẹ́mọṣẹ́, àgbékalẹ̀ iṣẹ́ wọn nílànà tìgbàlódé ni o. Àmójútó dúkìá, iṣẹ́ ilé kíkọ́, káyàwòrán ilé, iṣẹ́ wọn ni. Building permit ni, wàhálà ọmọ onílẹ̀ ni. Ẹ ò ní ṣòro rárá lórí ẹ̀ bó ti wù kó mọ. Ẹ̀yin ẹ kàn bá wọn sọ̀rọ̀, ìrọ̀rùn ló bá dé. Ilé kíkọ́ ti dìrọ̀rùn pẹ̀lú Amlac Construction Company. Plot 12 Alujaju Road, Lekki Peninsula, nípínlẹ̀ Èkó ni wọ́n wà. 070 88 37 0042 070 88 37 0042. Ní kẹ́ fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ mọ̀ pé wọ́n sórí 090 36 58 0411 090 36 58 0411. Bákan náà lẹ́tún lè kàn sí wọn lórí social media platform gbogbo. Amlac Construction Company, ilé iṣẹ́ alálùbáríkà tó ṣe fọkàn tán tó bá jẹ́ ti kábánikọ́lé ìrọ̀rùn.

0: lẹ́tí gbọ́n láti lè ṣe abla construction company. Ẹ̀bẹ̀ bá wa ní tẹ̀fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ bá rí nọ́mbà wọn ẹ̀yẹ pé nọ́mbà tèmi èmi ó fi ṣe kìnì àgbà wọn á mọ̀ bẹ́ẹ̀ ṣe rí wọn bí ẹ ṣe bá wọn sọ. Bó ti jẹ́nu ẹjá tẹ̀ wájú lórí ètò ẹ bá wọn dòwò pọ̀ lónìí ẹ sì ní kábàámọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba gbogbo gité légbèje bá fọ́ bá dídún ní dún iléeṣẹ́ abla construction company ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ sí ẹ ti mọ̀ wípé lórí ètò ìgbìmọ̀ tá a bá ti mú wá kọ̀ǹfàmù ni bó ti jẹ́nu bóyá ẹjá tẹ̀ wájú níbi tá a roko ti sí tá a tún fàbò ti sí ẹkú kalẹ̀.
1: Lọ́wọ́ báyìí náà ni mo sọ wípé ìwà téèyàn bá ń hù lọ́lọ́run fi dáyàn lẹ́jọ́. Ọlọ́run rí pé sinlọ́hun ẹni tó ń sinlọ́hun gidi ni orí ìkírun ẹ̀ náà ló sì wà tó fi jáde láyé. Àsìkò tó ń kálùkù ó lọ ọlọ́run ti kọ́ lẹ̀. Mùsùlùmí gidi lèmi, mùsùlùmí gidi lọkọ mi. Àsìkò tí wọ́n ní tọ́lọ́run kọ fún ló dé yẹn ọlọ́run kàn fi àwọn kan ṣe sábàbí ló fi ṣẹlẹ̀ ní bó ṣe ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ wá fẹ́ gbéga ọlọ́run fẹ́ gbà sí àlìjá náà lọ́lọ́run fi ní pé kọ́ wà lórí ibi tó ti ń kírun. Gbogbo ẹni tó bá mọ Prọfẹ̀sọ Fẹ́lá ó mọ̀ pé èèyàn dáadáa èèyàn gidi ọkọ gidi bàbá ọmọ gidi èèyàn dáadáa ni Prọfẹ̀sọ Fẹ́lá o. Ẹ̀yin kí lẹ ti ń pè ẹ̀yin mídíà yìí ẹ̀yin náà lẹ ń kọ́ ẹ̀yin lẹ ń ṣe gbogbo ẹ̀ ẹ fọ́pa bọ́yàn lọ́fun. Ohun tí ọ̀yẹ́ kò sọ yóò sọ ohun tó fà á nìyẹn ìgbà tí wọn ẹbí léèrè bí léèrè bí léèrè bí léèrè ìgbà wo lẹ máa ń juraálẹ̀ gan-an ìgbà wo lẹ máa ń ṣe ìgbà tí mo máa ń juraálẹ̀ ni pé ìgbà tí mo bá ń kírun fọlọ́run mi ohun tí Prọfẹ̀sọ Fẹ́lá wí tó kò bá nù. Ṣùgbà yẹn ni wọ́n sọ pé ó ti ní nǹkan kan òun sí lára àwọn tóun bá ń kírun ni wọ́n fi lọ pa sí àsìkò tó ń kírun. Mùsùlùmí sì ni àwọn ń béèrè tọpinpin kí ló ṣe gbá kí ló pa lágbájá ọlọ́run ọba lọ́mọ gbogbo ẹ̀ ẹni tó pààyàn àwọn tí wọ́n ti ń pa látijọ́ àbí sí Prọfẹ̀sọ Fẹ́lá nìkan ni wọ́n ti ná pa àwọn tó pa látijọ́ yìí sí ẹgbọ́n kankan pa wọn. So ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ fọlọ́run.
2: Ohun alájà Silifat Mashudi Abiola Pẹ́lá lẹ́gbọ̀n tọ́pọ̀ mọ̀ sí Lady Pẹ́lá. Fẹ́ẹ̀rí kó tó di ọjọ́ tí wọ́n pa Prọfẹ̀sọ Pẹ́lá yìí ó ní wọ́n ti kọ́kọ́ rán àwọn agbanipasẹ̀ ṣùgbọ́n wọ́n bá lakọ ní gbogbo ìgbà náà kó tó di pé ọlọ́jọ́ dé ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997. Ọjọ́ yìí kan náà ni Fẹ́lá Aníkúlápò Kútì ló jáde láyé. Ṣé mọ̀ pé Fẹ́lá Pẹ́lá ọ̀fẹ́ jọra wọn tí ò jẹ́ káwọn èèyàn ó kọ́kọ́ torí pé bí ọwọ́ àárọ̀ ni ìròyìn ikú ti Fẹ́lá lóde bí ó ti ń lọ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ mọ́lẹ́ kí wọ́n tó gbẹ̀mí. Ìbáṣepá yìí kú láyé ará gbàǹdà.
0: Ẹjẹ́ àṣekéni ta fi gbìmọ̀ bá wọn. Lórí ti Prọfẹ̀sọ Pẹ́lá bó ti jẹ́ lápá àti bẹ̀rù.

0: dúkìá láì fi àkókò ṣòfò rárá láì fi àkókò ṣòfò rárá ẹja mú ìtàn eléyìí tó kàn ká jẹ̀gbádùn ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì torí bá a bá tètè ṣetán alẹ́ láǹfààní láti gba ìpè ẹyọ ẹ mọ bá wa lọ ẹ mọ fọkàn bá wa lọ torí tákòkò bá tó a láǹfààní láti gba àwọn ìpè yín ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì eléyìí tó kàn rèé kí ni túmọ̀ áfíríkà kí ni túmọ̀ rẹ̀ àti pé kí ni ìdí tí a fi ń pè wá ní áfíríkà nílẹ̀ adúláwọ̀ ó kọ là ń jẹ́ tẹ́lẹ̀ bóyá ẹja múyàn náà ẹ kú kalẹ̀.
1: Áfíríkà áfíríkà tá à yín jẹ́ ìṣokọlẹ̀ yìí láti gbà wáṣẹ̀ ìṣe ń tà ń jẹ́ láti pìlẹ̀ ìṣe ń tó jẹ́ orúkọ wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tẹ́ bá fi gbọ́mi tán àwọn ìjìnlẹ̀ nípa ókọ tá à ń jẹ́ tẹ́lẹ̀ yóò yé wa dáadáa ìyí tí wọ́n fi ń fi áfíríkà pè wá túmọ̀ áfíríkà gan-an gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní òye wa lẹ́yìn tó bá wá yé wa tán mo mọ̀ pé a mọ̀ lára a ní ìmọ̀ lára rẹ̀ ó sì ṣeé ṣe kó gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ a ti sọ nǹkan lọ bẹ́ẹ̀ ni ò sọ́nà àbáyọ mọ́ bó ti wọ̀ ọ́ alábọ́run ti dẹ̀wù nǹkan ti bàjẹ́ jìnà ètò yìí kì í kàn ṣe ìtàn nìkan rárá bó ti wọ̀ ọ́ ṣùgbọ́n àfihàn òkodoro láti sojú abẹ́ ń kó ilẹ̀ yìí tí wọ́n ń pè ní áfíríkà ṣùgbọ́n tí kì í ṣe áfíríkà ló pẹ́ jù lórílẹ̀ ayé ibi tá à ń pè ní ayé àkọ́kọ́ ni ilẹ̀ yìí tá a wà yìí tí wọ́n pè ní áfíríkà ṣùgbọ́n tí kì í ṣe ń tà ní jẹ́nu ó ní ó kọ tiẹ̀ kí ìlú róòmù fúnra rẹ̀ ó tó dìde rárá ẹ gbọ́ mi dáadáa o kí róòmù ó tó dìde kí róòmù ó tó gbérí ó ní ilẹ̀ yìí ti wà orí ilẹ̀ tá a wà yìí ńlá ti wà ńlá àwọn ìṣẹ̀dá abẹ ti wà ó ti ní orúkọ tiẹ̀ kí ìlú gíríìsì kó tó lajú rárá ó ti ní orúkọ kó tó di wípé àwọn orílẹ̀-èdè tàbí àwọn ilẹ̀ míì dúró ní gbogbo àkókò tí gbogbo wọn wá bí wọn ó ṣe fẹsẹ̀ múlẹ̀ káàkiri ṣùgbọ́n nígbò yá wọ́n gba ókọ̀ ọ̀hún lọ́wọ́ wa ní bòńkẹ́lẹ́ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ gbọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gbogbo ẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọ́n fi ọgbọ́n gbà lọ́wọ́ pẹ̀lú gbogbo agbára wọn ká tó débi ọ̀rọ̀ olóko dé ó sì dá mi lójú wípé yóò yé wa dáadáa àsìkò yìí gan ni ó yé wa pé a ti sọ nǹkan nù bí mo ti sọ lẹ́ẹ̀kan àti ìdí tó fi ṣe pàtàkì púpọ̀ ṣé ẹ rí ókọ yìí gan kọ́ ni bàbára ó bẹ́ ìjìnlẹ̀ ẹbẹ̀ ni pé gbogbo àgbáyé ò mọ̀ wípé ókọ yìí wà ọ̀pọ̀ ò gbọ́ rí ò sọ fẹ́lòmíì rí ẹjá padà sí àwọn àkókò tó jẹ́ wípé ilẹ̀ yìí ó ń sọ̀rọ̀ fúnra rẹ̀ ilẹ̀ yìí tí wọ́n ń pè ní áfíríkà ń sọ̀rọ̀ fúnra rẹ̀ ilẹ̀ yìí kì í ṣojú ìwòye tọ́pọ̀ mọ̀ tí wọ́n bá ti gbọ́ áfíríkà wọ́n nígbàgbọ́ pé ibì kan ni ìlú kan ni wọ́n nígbàgbọ́ pé ẹ̀yà kan ni àwọ̀ kan àṣà kan ìtàn kan ni ojú ìwòye wọn nu láti gba ìwáṣẹ̀ wọn ṣùgbọ́n ṣé kí mọ́tàn yìí àgbáyé ní ilẹ̀ yìí tá a bá sọ̀rọ̀ wípé àgbáyé ayé kan òun ní ilẹ̀ tá a wà yìí wọ́n ń pè ní ilẹ̀ áfíríkà àkójọpọ̀ ọ̀làjú tó fẹjú dáadáa ó sì jinlẹ̀ púpọ̀ púpọ̀ ni ìdàgbàsókè tí ò lẹ́lẹ́gbẹ́ rárá àti eléyìí tí ò sì láfiwé bákan náà ebi pé títí dòní olónìí àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé ó sì ní ṣíṣọ lójú àwọn òkodoro àti ìjìnlẹ̀ yóò sì tí ì débì kan rárá bó ti wò mọ torí ó sì ṣiṣẹ́ lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bóyá ìtàn yìí lè látùn bóyá gbogbo ohun tá a gbọ́njú mọ̀ tó jẹ́ irọ́ pátápátá ìbóyọ lè níyanjú àmọ́. Láti gba ìwáṣẹ̀ wá. Láti mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ń fi òkúta gbé ilé kalẹ̀. Àwọn kan ń fòkúta kọ́lé. Àwọn kan a máa fi amọ̀ amọ̀ wa máa fi kọ́lé. Tí ó sì dúró fún ọ̀pọ̀lọpọ̀ àìkàmọye ọdún. Àwọn kan kó láti gba ìwáṣẹ̀ nílẹ̀ tá a wà yìí. Tí wọ́n pè ní ilẹ̀ Áfíríkà. Ẹ̀yìn tí wọ́n pè ní ilẹ̀ Áfíríkà. Ẹ̀kọ́ ìmọ̀ òde òní. Tí wọ́n ń pè ní Western Education. Kó tó di wípé ó dé. Làwọn èèyàn wá ti ń ṣiṣẹ́ ọ̀nà. Tí wọ́n ti ń fi ọwọ́ wọn kọ̀ǹkan. Tí ń fọwọ́ wọn ya nǹkan. Wọ́n ti ń fọwọ́ wọn ya àwọn àtẹ lóríṣiríṣi. Eléyìí tó lóyìnbó ń pè ní máàpù. Àwọ̀ ṣe ń sọ ìyàtọ̀ tó wà nínú ọ̀sán àtòrú. Àwọn onímọ̀ sáyẹ̀nsì òde òní wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Látàyé báyé, ńlá tí ń fi yíyọ àti wíwọ́ òòrùn ńlá tí ń fi ka ọjọ́. À ń fi ka wákàtí, à ń fi ka ìṣẹ́jú, à ń fi ka ọ̀sẹ̀, à ń fi ka ọdún bákan náà. Láti gba ìwáṣẹ̀ láti gba láyé ti dáyé. Ni wọ́n ti ń fi òṣùpá ka oṣù. Kíkọ àkùkọ. Ó ní tó túmọ̀ sí tá a bá ń sọ̀rọ̀ nípa ojú ọjọ́. Ṣe rọ ni àbò òótọ́. Káràkátà ó wà ńlẹ̀ yìí tẹ́lẹ̀. Eléyìí tó jẹ́ wípé ó tàn dé tí òkun Arabia. Ó tàn dé ìlú India. Ó sì tàn dé ìlú China. Ṣe fún ọgọ́rùn-ún ọdún ogun láti bí ẹgbẹgbẹ̀rún ọdún sẹ́yìn. Òfin wa, ẹ̀sìn wa, iṣẹ́ ìwòsàn ní gbogbo ìgbà náà ó wà ó sì fìdí ẹ̀ múlẹ̀. Àṣà wà, ìṣe wà, ìmọ̀ àgbékalẹ̀ bá a ṣe ń kọ́lé bẹ́ẹ̀ tá a sì ń gbé ìmọ̀ kalẹ̀ ó wà. Alófin ti a. Ẹ̀sìn ti wá wà. Ṣé rí ìmọ̀ ìjìnlẹ̀ ètò ọ̀gbìn. Ilé ìtò jinlẹ̀ dáadáa ó wà. Eléyìí tó jẹ́ wípé ó di ìpìlẹ̀ ọ̀làjú àti àṣeyọrí. Eléyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀làjú tá a rí lóde òní. Wọ́n gùn lé wọ́n fi ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ wọn. Lápá àríwá nígbà ìwáṣẹ̀. Ẹ̀jẹ̀ àwọ̀nú ẹ̀ lọ́dẹ̀. Láwọn agbègbè tó súnmọ́ ibi tí ilẹ̀ ti pàdé alagbalúgbó omi Mediterranean. Èèyàn ọmọyọ̀. Àwọn kan ń gbébẹ̀ tí wọ́n ń pè ní Nubidians. Nubidia ni a ń pè wọ́n. Àwọn ará Nubidia. Ṣé ẹ ti gbọ́ rí? Ṣẹ́yìn ò bá ti gbọ́ rí, ẹ ṣe kí ni ẹ máa bá mi bọ̀. Ọ̀rẹ́ ni ọba lọ ló bá kú. Ẹjẹ́ àjọ kẹ́kọ̀ọ́ àwọn ará Nubidia tá ń sọ yìí. Ẹni ọ̀tọ̀ ni wọ́n. Wọ́n ní ìmọ̀ púpọ̀. Ṣùgbọ́n tí àgbélẹ̀rọ ìtàn tó ti sọ di ẹpẹrẹ. Níbẹ̀ ẹ̀sìn ni wọ́n fi ń ṣe nǹkan rìn sí. Lákòókò tá à ń sọ yìí. Kò tí ì sí ẹyìn ká máa fìjánu ṣẹ́ṣin lé ẹnu. Kò sí ká máa gun kẹ́ṣẹ́ ká máa lù lẹ́yìn kan máa sáré. Irọ́ o. Ẹ̀sìn lásán ni wọ́n ń gùn. Ìwòye wọn, ìmọ̀ wọn àti agbára wọn ni wọ́n fi ń gẹṣin. Tó sì jẹ́ wípé yóò dúró níbi tí wọ́n bá ti fi ó dúró. Jagunjagun tó gá yàtàgbà ni wọ́n. Nílùú Nubidia ẹ̀. Lásìkò tí Hannibal tó jẹ́ olórí ogun Nubidia. Ìlú Nubidia wọ́n ré kọjá lọ sí òkè kan lápá ilẹ̀ Europe ńgbà náà. Ó kógun ja ìlú Rome. Nínú ìtàn lágbàáyé. Ìlú kò kógun ja Rome rí kó sì jẹ lọ. Ìlú Nubidia nìkan. Ó kógun ja Rome. Rome ò sì rí ṣẹ́gun. Ó fojú rẹ̀ hé mọ̀. Ó sọ wọ́n dẹni yẹpẹrẹ. Rome wólẹ̀ waju e awon jagun jagun munu media won bori won se ipalara ti o kere fun won nile Rome ile Rome ti segun awon ilu mi won jagun titi pelu awon ara nu media won ori won segun bo ti wo mo oba nu media toruko re nje jugata o sagbekale iko ologun bintinka ile to fi koju ile Rome ile Rome o si ri an bori bo ti wo mo koju ile Rome re mo o ti so awon lori ogun ile Rome o so won do yeye eyi mu ti ju pupo ba awon asofin ile Rome okan won o bale mo de bi pe o so pe ogun eleyi o la awon logun koja be ko samọ ta kankan ta won ti koju to je wi pe won le to ile nu media re okun ikan soso so ile Rome da lai mo si awon ara nu media o pe ra won ni Africa bo ti wule omo o egbo mi dada o pe ra won ni Africa nigba na igba ara ile yi ni won ile ta wa yi na ni o ara ile yi ni won ile ti won so ni Africa na la won ara nu media yi won ni ile won oko ti won wa won ni danimo won won lagbara won eja fi gigun la pati ilu mi wa ti won pe ni cottage cottage lo ko ilu yi ilu cottage yi lo je ki ile Rome o fi di mule daada lati gba wa se titi doni oloni awon na won ikan se ilu kan lasan do agbara ni won agbaye la won na eyi fun won lagbara pupo pupo ju lati mu oko wa ti karakata awon de apa iwo orun Mediterranean ilu cottage won ni owo won ni oro won lawon omo ogun to ni agbara pupo pupo ju won si ti tan de Spain Sadia ati si awon ile mi ni ile ta wa yi na ni ile Rome gogun dide si ilu cottage gege bi tin sele la oko ni lawon ile adulawo mi bari wipe ile adulawo kan inda se o lawon kan lumoni kan ri pogun dide nbe an pada abo mi a jo foju woye wo ogun na lagbara pupo pupo ni laarin ile Rome ati ile Kate ile Rome pada bori o leyin ti ile Rome bori te won lorun se ni won dana so ilu Kate won wo gogo di won patapata gogo le to wa nbe patapata ni an wo o se akanse ti won se si ilu cottage gogo e patapata ni an wo won si dana so bi pe ko si nkan kan ni o le ohun bo ti wule o ilu cottage o gberi mo titi do ni oloni boda okuta abi o gberi bota ba ti ni erongba lati pa iran kanrun patapata eni ohun ki se alai lagbara en to lagbara ti han won le mo o tun mo si wipe alagbara ni ru eni be wa n ba won wipe eleyi biran re ba lo dide pere o han wa le mo eja ko lapa abe on ka tun fi gigun be on o di meji e ma ba mi foye gbe ke ma foye daje lapa gusu awon kan wa ti won pe ni Nubia se gbo mi oto ninu media o awon kan wa ti won pe ni Nubia awon na ni won pe ni eya Kush olaju ni won awon ati le Egypt won jo star kan gban ni oro awon mejeji o jinle ile Nubia mo salaye nti oloyinbo n pe ni pyramid fun anjosi ti won ko lati ile bayi in la won fi n seso ni ile Egypt ti won ko do pe yo ri so nso loke bayi yo wa fe wa sale ni won fi n seso ni ile Egypt ile Nubia o ni pyramid ta nso yi o ni Egypt lo pyramid ti won ko lona to je wupo sharo oto tawon onimo ijinle odi oni won wo ye bo se je gan won wa die titi ko si se won ile nubi awon ni goal goal ti e se keke omi legbe goal to je wi pe o san lati nubi wo Egypt to tun koja be ile nubi yi ki se ru Egypt o iro ni itan to ba soru e wari awon mejeji ale gbe won wi pe won jo je egbe iro ni an jo je egbe ni won gbangba to ya ninu itan ile nubia lo pada n dari ile Egypt ni gbogbo iran me dogbon ile to je wi po dari Egypt awon oba pharaoh ni n dari Egypt gbogbo oba pharaoh patapata to gori ite laarin iran me dogbon 25 generations nubia ni won awon oba lawo dudu lati apa gusu ti won lo sapa ariwa ti won si sakoso lori ilu egun eyin to se pataki ni le nubia je lagbaye o gbe ohun gbogboro to je wi pe ninu opo iwe itan kan wa ma soro nipa re ni ranpe ni ile adulawo ti en so lo ko Africa bi pe inu bi awon o se pataki rara gba ti ori be dipo be won soro nipa ile Ethiopia won fi won we awon eyan pa ibi ta wa yi gege bi awon ara Greek bi won se fi die mu wa ma pe wa ni oloju jona bond face people lo to won fi bu angba na afi we ni an se o arakunrin onkowe itan kan wa o ko re nje Omar o ko nipa awon ara Ethiopia o se apejuwe won gege bi eyan mi majulo bi wi pe o so pe Olorun won a ma so kale lati bi oba wa wa ba won joko je ajo ma sapeje awon eyan le yi na la won ara Ethiopia yi o ni gbogbo akoko ta nso yi won e won je Africa o ile to fe repete ni ohun ti o ma to ko lele yi ohun ti awon ara Greek mo nipa wa re gba wa se koda awon aye ibomi won mo nti sele nile be si ni awon ajoji kan ni won ti apa ibomi wa awon ajoji won je bi elesin musulumi onimo jile la won na awon mo ni a mo wa si ile wa yi ti won pe ni Africa awon ni won ri awon idagba soke lori sirisi eleyi to waye lopolopo awon ilu to sojo sinu ile yi sinu idoloyibo pe ni continent yi ni won wa wo pe ise idagba soke omo lagbara po awon ni won mu ise idagba soke to wa nile yi lo fun won ni ile Europe se ri lawon akoko ta nso yi toshi ni won tan ki bile ba ti su nile Europe ati ile ta wa yi ila won onimo ijile awon lesin musulumi yi ti won mo wa si ile ta wa yi ti won pe ni Africa ni o ni won mo wa ni won wo wi pe eleyi o da baba mu debi bi eleyi o da baba mu debi awon mo lo kaaki ni ni won ti bi yi ni won ti bi mu idagba soke lo si ile Europe ba ti lo ogun ogun lilo bi nkan bori ba nfo yan wa ni e lo imo ijinle mo science o wo ile Europe lati bi ta wa isi ni leyin ti awon ajoji ti an joko pe bo le se nse bo le se nse leyi egbele isoke bo le tin se àwọn tí mo ń sọ yìí wọ́n máa ń pè wọ́n ní mọ́ lóde olóyìnbó wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n wọ́n mọ ti fún tẹ̀dọ bí nǹkan ti ṣe ń lọ wọ́n a máa fi mú fínlẹ̀ wọ́n a máa fẹ́ mọ bẹ́lẹ̀ ti jẹ́ ìtàn wọ́n a máa fẹ́ fi mú fínlẹ̀ bí eléyìí ṣe lọ táwọn ń ṣe káàkiri bí wọ́n bá ṣe ń bí wọ́n a tún ṣe lọ́hùn wọ́n a tún pò ń bí wọ́n a tún bọ́ sílùú mi àwọn ọ̀jọ̀gbọ́n mùsùlùmí ni wọ́n àwọn ni wọ́n rí iṣẹ́ ìdàgbàsókè nílẹ̀ yìí tí wọ́n sì mú wọ ilẹ̀ yúróòpù bó ti jẹ́nu ní báyìí ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa orúkọ áfíríkà níbo lọ̀rọ̀ ń ti wá ta ló sọ wá ló kọ náà àti pé kí ni ìtumọ̀ rẹ̀ gan orí ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ gan rè ibí yìí ni ìtàn ń kì í ti ṣe ìtàn lásán o gẹ́gẹ́ bí n tó jẹ́ ìwòye èèyàn eléyìí ó sì yẹ kó ó yẹ kó bí àánú bí èèyàn bá jókòó wípé bó o la ti débi gan kì í ṣerú ìbínú ti jẹ́ wípé mú kéèyàn ba nǹkan jẹ́ o ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé ńta ni jí ńta ni kìjì eléyìí tó jẹ́ wípé ń síni lójúnú ìtún sí tìta ìtún síni lọ́kàn lákọ̀ọ́kọ́ àwọn ará róòmù wọ́n fi áfíríkà wí ẹkùn kan ṣoṣo bí ìlú kan kékeré lóòótọ́ ni àbí kan wà tí ilẹ̀ róòmù tí wọ́n kógun jà ìyún lápá àríwá ilẹ̀ tunisia nígbà náà ìgbà tí wọ́n kógun jà wọ́n bẹ̀ ni wọ́n sọ wọ́n ní áfíríkà ṣẹ̀rí ńgbà tí wọ́n wá ń fẹjú tí wọ́n ń ìmúnisìn colonialism tí ó ń wọlé tí ń fẹjú sí tí ń fẹjú sí tí ń fẹjú sí ó ní àtẹ yùn máàpù ló bẹ̀rẹ̀ sí ní fẹ̀ tí ń fẹ̀ tí ń fẹ̀ tí gbogbo wá tí wọ́n wá ń kó gbogbo wá sínú máàpù ọ̀hún yẹn wá ń kó wá sábẹ́ kọ́ńtínẹ́ǹtì kan ìlú bíntín kan ó nílùú tí mò ń sọ yìí nígbà tí wọ́n kógun jà wọ́n tí wọ́n ṣẹ́gun wọ́n ń bẹ̀ àwọn ará róòmù sọ wọn ní áfíríkà ń bẹ nígbà tó yá ni wọn bẹ̀rẹ̀ sí ní fẹjú sí bí mo ṣe sọ kó tó wá di tá à ń rí lónìí olónìí ìmúnisìn ìlú kan ṣoṣo ni wọn fẹ lójú títí tó sì di odidi àgbáyé kan kọ́ńtínẹ́ǹtì kan lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni ẹ̀wá kọ́rọ̀ ò lè bá yá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹjú àwọn èèyàn tí ń gbé láwọn agbègbè tí wọ́n fẹjú sí tó fi dọ́dọ̀ wá ń bí ìdí án kó sí alọ́pọlọ òní áfíríkà láti ìran déran ìran kan ń lọ ìran kan ń bọ̀ àwọn amúnisìn yìí wọ́n lu ọwọ́ ìmúnisìn àti ẹ̀kọ́ ìmọ̀ òde òní western education wọ́n fi ń wọ́gi lé àṣà wa gbogbo wọ́n ń kọ́ wa láti mọ pé orúkọ ilẹ̀ wa ní orúkọ ìlú àwọn kan bó ṣe tàn kálẹ̀ rè níbo gan ilẹ̀ róòmù ni wọ́n ti rí orúkọ áfíríkà yìí ẹ jẹ́ amúlọ́kọ̀ọ̀kan ìjèjì torí agbọ̀n tá a dé yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ jù ọ̀rọ̀ gíríìkì èdè táwọn ará gíríìsì tí wọ́n máa ń sọ nù wọ́n pè ní afrique africa ní èdè tiwọn wọ́n pè ní afrique tẹ́ ẹ bá wo ìtumọ̀ rẹ̀ ìṣe ìtumọ̀ lérèfé ìjìnlẹ̀ àti òkodoro bẹ̀ gan ni ẹja ṣàlàyé fúnra wa orúkọ ọ̀hún méjì ni wọ́n pín sí ìyún àhún ọ̀tọ̀ frike ọ̀tọ̀ ni ṣẹ̀rí àhún ìtumọ̀ rẹ̀ ó túmọ̀ sí ntí ò sí àbí tá a bá fẹ́ fi yorùbá gbé kalẹ̀ lọ́rọ̀ kan àìsí ìhun ntí ò sí àìsí tàbí kéèyàn yọ nǹkan kúò àìsí náà ni ọ̀rọ̀ kejì ni frike wọ́n fún ní àwọn wọ́n fún ní ìtumọ̀ méjì frike pé kí nǹkan ó tutù tàbí otutu loro kan lede Yoruba oloyinbo pe ni cold otutu itumọ keji ti won fun ohun ni intinderu ba ni loro kan ka pe ni eru eyin won pe ni oro oro mejeji lede greek niun kosi abi aisi ati otutu tabi aisi ati iberu wa papo afrike inyo afrika otumo si kosi iberu tabi without lede ibo wani without oro tabi aisi iberu ile tabi tamu bayi le itumo keji ile ti o si otutu ati ile ti o si eru eja wa mu leyo kokan ile ti otutu amukun dorogbo ti ma mu nile europe ode je mo wi pe titi do ni oloni otutu won be amo lagbara eja jo sagbeyewo itumo ilokokan ijeji kajoru dada ogbe oruko na kale pelu iriri won ni ninu iberu boju ojo ti ri lodo ti won lohun won boye odidi continent kan tafede ibo so ba n ko le ye wa dada won boye nkan ti continent ohun oni iyun ko ni otutu won fi so oko re ni iberu won fi so oko re won wa gbogile in ti adeda to fun a gege bi animo gege bi o ke gba wi pe Yoruba bo won ni oko omo bayi ni janu o so oruko ni iwoye bi oni ilu ohun bo ti ri o woye bana re ti ri o woye bola re o ti ri mo fi gbe oko re kale mo so loko ohun ti oko nkan ti oni ṣugbọn tawọn ni ninu ona ti won lo ninu imunisin nigba ti won sese bere re o egbo mi dada seri ile kateji ti otutu ba ti mu lamukun dorogbo ibe lawon ara ro mu ma sa lo won ma okoko sotutu nbe oru ma mu nbe ibe won ma sa lo seri nigbe igeyin won wo wipe eje agba bi lowo kapa won re omo dabi igba to je wipe a n wa igbala wa sojo won won pa won re iru cottage ko giri mo lati gba na ibe na lo ti be e ma fokan ba lo ni ona ti won lo ninu imunisin gba na gba ti won sese bere e mu odidi continent kan e fi n teyin ni oju ojo ṣugbọn eyi to n wo ni e fi so loko Africa aisi otutu aisi iberu without cold without oro ewo lo gbe kanu mejeji ile to laami laaka lori ile aye won ṣapejuwe re pelu isoro ti won ni nile europe ṣugbọn ti o si ni ilu igangan so ye ki won ṣapejuwe odidi ilu pelu ibi ti o sotutu ibi ti o si iberu without oro lásìkò táwọn ará yúróòpù ti ń kú lọ tó tutù fẹ́ gbẹ̀mí ibi tí wọ́n máa ń sá lọ ibẹ̀ ni ìlú kátéèjì ni a máa ń sá lọ tí wọ́n ti máa gbo ọkàn wọ́n sì balẹ̀ mẹ́ kò sí bẹ̀rù bí ìgbà téèyàn fi lé ìwọ̀n fi lọ́ra àwọn lẹ́sìn ó túmọ̀ sí wípé gbogbo ń tà ń kojú lónìí látọ̀dọ̀ wọn lásìkò tó jẹ́ wípé ọ̀pọ̀ ẹbí ilẹ̀ europe wọ́n gbé nínú ìbẹ̀rù òtútù àmúfẹ̀ẹ́kú ti máa ń mú nílẹ̀ wọn ilẹ̀ ti wá mú o ó ń dàgbà ó ń gbèrú kódà àwọn ará greek àtàwọn ará rome jẹ́ wípé wọ́n máa ń wá sí

Wa gẹ́gẹ́ bí ohun tá a jẹ́, gẹ́gẹ́ bí ohun tá a mọ̀, pẹ̀lú ohun tá a ní, àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, kí ló kọ̀ ọ́n? Ó kọ́ wo ló kọ̀ ọ́n? Ó kọ táwọn onímọ̀ ìjìnlẹ̀ nígbà ìwáṣẹ̀, tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Orúkọ táwọn ọ̀jọ̀gbọ́n mùsùlùmí tí wọ́n ń pè ní mọ̀ nígbà náà, kẹ́rí okọ yìí ni wọ́n ń pè wá. Àwọn tó jẹ́ wípé wọ́n mọ̀ wípé àwa la lọ̀la jù, àti pé àwọn ohun amáyédẹrùn tó wọ ilẹ̀ Yúróòpù àwa la ní, gbogbo nǹkan la ní, ṣùgbọ́n tilẹ̀ Yúróòpù ò ní. Wọ́n a máa sọ ńgbà náà, wọ́n a máa sọ wípé àwọn ń lọ sí ìlú Akébùlan. Kì í ṣe láǹdì o, Akébùlan, Akébùlan. Wọ́n wá fún ìtumọ̀ rẹ̀ rèé láti gbà wáṣẹ̀. Orúkọ tí wọ́n ń pè wá rèé lápapọ̀ àti Íjíbítì ni o, àti ilẹ̀ Tùníṣíà ni o, àti Ethiopia ni o. A ní a lọ sí, tí wọ́n bá ti sọ wípé àwọn ń lọ sí Akébùlan. Nígbà náà, ó dàbí kéèyàn sọ wípé èèyàn ń lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Mo wà béèrè wípé ibo ló ń lọ ńbẹ̀? Mo ń lọ sí Southwest ni. Ó ti mọ̀ pélé Yorùbá ni. Mo ń lọ sápá àríwá ni. Ní nọ́ọ̀tì, mọ̀ pélé Awúsá lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti rí gangan. Akébùlan ni wọ́n ń pè wá nígbà náà. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wa lẹ́rú, òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa gbogbo tó ní í ṣe pẹ̀lú ìtàn wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á. Tí wọ́n ní ó dàbí ìgbà tó jẹ́ wípé àwọn ni wọ́n mú ọ̀làjú ìwà fún wa. Nǹkan méjì ni wọ́n fún wa tó dìṣòro fún wa nílé Adúláwọ̀ títí dòní òlé òní. Akébùlan. Ìtumọ̀ rẹ̀ rèé, ó túmọ̀ sí ìyá gbogbo ayé, tàbí ọgbà Édẹ́nì, the garden of Eden. Ṣé ẹ rí, ká mọ̀ tara wa jẹ. Bá a bá fẹ́ wò ó lọ́nà ti ẹ̀sìn tí wọ́n fún wa gan. Bá a bá fẹ́ fojú wò ó lọ́nà ti ẹ̀sìn tí wọ́n gbé wa fún wa gan. Ilẹ̀ Áfíríkà yìí tí wọ́n fún wa ló kọ rẹ̀ yìí. Lọ̀gbà Édẹ́nì wà. Nígbà náà, ọgbà Édẹ́nì wà nínú ìlú tí wọ́n ń pè ní Akébùlan, tó jẹ́ wípé ó kó ìlú lóríṣiríṣi, ó kó òsòdò síbẹ̀. Sẹ́yìn gbọ́ London ní inú Bíbélì, bá a bá fẹ́ lọ pẹ̀lú ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa. Ó dákọ àwọn ará Íjíbítì, ó dákọ ìlú Íjíbítì, ó dákọ Ethiopia, àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Adúláwọ̀ dá wa yìí. Ẹ jẹ́ àwò báyìí, ìwé kan tí ò ń kọ̀wé ìtàn kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Sẹ̀nìgà tọkọ. Ó kọ tiẹ̀ ń jẹ́ Dókítà Chik Anta Diop. Ó pè ní Kinetic History of Africa. Ó fìdí ẹ̀ múlẹ̀ lédè Arabic. Ó kọ wa ní Akébùlan. Ìyá gbogbo ayé, ìyá ìjọmọ èèyàn, ọgbà Édẹ́nì, ìyá gbogbo aráyé. Méjì yìí ó jẹ́ ìjìnlẹ̀. Ó ń tọ́ka sí wípé àwa ni ìpìnlẹ̀ àwọn ìṣẹ̀dá àkọ́kọ́ orí ilẹ̀ yìí ni. Ẹbí àkọ́kọ́ orí ilẹ̀ yìí ni. Àwùjọ àkọ́kọ́, ìmọ̀ ayé àkọ́kọ́, ìgbésí àkọ́kọ́ láti mú ìtumọ̀ jáde nínú àwọn ohun abẹ̀mí gbogbo. Ibí yìí ni ibí ló ti bẹ̀rẹ̀ orí ilẹ̀ yìí ni. Èyí ló mú ká pè ní Akébùlan. Kìí ṣe Áfríkà. Ìṣòrùn. Kìí ṣe dúdú. Kìí ṣe ìpínyà. Ìgéṣò tútù. Ìgéṣè bẹ̀rù. Eléyìí gẹ́gẹ́ bí èyí tí wọ́n fún wa láti ọ̀dọ̀ àwọn ará Rome.

0: ọjà gbogbo ayé ńlá jẹ́. Lápàkan ilẹ̀ Europe, wọ́n gbé ọkọ̀ kalẹ̀ ní ìwòye tí wọ́n ní táwa ò ní, tí wọ́n fi fún wa ní Africa. Ṣùgbọ́n lápá kejì, ìyá gbogbo ẹ̀dá èèyàn, ìyá gbogbo ìṣẹ̀dá, ìyá gbogbo ayé. Mother of mankind, ọgbà édẹ́nì, inú fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Nípasẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ òde òní, bàbá ń kọ́ àwọn ọmọ ní ilé ẹ̀kọ́. Wá ní ẹ mọ́ sèdè yín, jákèjádò gbogbo ilẹ̀ adúláwọ̀, ẹ jẹ́ àmọ́ mú jáde lẹ́yọ kọ̀ọ̀kan bá wọn. Bí wọ́n bá ń kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́, wá ní ẹ mọ́ sọ èdè ìlú yín, ẹ mọ́ sọ èdè táwọn òyìnbó amúnisìn ti mú wá fún yín. Inú bá àwọn awogede. Ẹ̀kejì, wọ́n mú ẹ̀sìn wá fún wa lóríṣiríṣi. Ṣùgbọ́n kí ẹ̀sìn tí wọ́n tó dé làwa ti ń ṣẹ̀sìn. Ọ̀pọ̀ nǹkan tí wọ́n mú wá fún wa lọ́nà kìíní, lọ́nà kejì, lọ́nà kẹta, lọ́nà kẹrin ní gbogbo ọ̀nà. Àgbélẹ̀rọ ojú ìwòye wọn ni. Torí ẹ̀ ni wọ́n fi ṣàgbékalẹ̀ ẹ̀kọ́ òde òní tá ń pè ní Western Education. Wọ́n rò ó pọ̀ mọ́ ẹ̀sìn. Wọ́n sì fi ń kọ́ wa in tí ayé jẹ́ leléyìí, ibi táyé ti bẹ̀rẹ̀ rí. Bá a bá ń sọ̀rọ̀ nípa Ọlọ́run, aláwọ̀ funfun ni, èṣù ńláláwọ̀ dúdú, ilẹ̀ adúláwọ̀ ni máa gbóná, tóoru máa mú mbẹ̀ kò sótútù mbẹ̀, ibẹ̀ lọ́run àpáàdì. Wọ́n fi ṣàpèjúwe ọ̀run àpáàdì. Wọ́n fọ̀run àpáàdì ṣàpèjúwe ilẹ̀ adúláwọ̀. Wọ́n wá ní ọ̀run rere, ibẹ̀ ó máa tutù ní yín. Alkebulan. It's Africa.
1: Zero seven zero four eight eight eight nine nine nine nine. 0704 80 meta 9 million.